kú ojúmọ́. Kòkó oníròyìn ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì World Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Lolúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Mo dúpẹ́ lásán ni oníròyìn. Ààrẹ Bọ́lá Tinubu ti búra fún Abel Anytan gẹ́gẹ́ bí olórí àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀. Ààrẹ Bọ́lá Tinubu pàṣẹ wípé kí wọ́n tún àjọ NFF tó pẹ̀lú bí Nàìjíríà ṣe kùnà láti yege láti lọ kópa nínú àwọn ìdíje àgbáyé. Ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ alágbára kalẹ̀ lórí ìgbéléwọ̀n àwọn ojú òpó ayélujára fún àwọn ilé-iṣẹ́ ìjọba. Ìjọba àpapọ̀ jíròrò pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn lórí bí wọ́n ṣe máa pèsè omi tó mọ́ lóló fún àǹfààní àwọn ọmọ ìlú. Alákòóso fún ọ̀rọ̀ agbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Báyọ̀ Adélábù ló yọwọ́ nínú rògbòdìyàn tó bẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn ìbábẹ́lé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó sì rọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ ọ̀hún láti bójú wo aáwọ̀ tó wà nínú ẹgbẹ́ ọ̀hún. Ẹni tí ó ń dúnàdúrà fún orílẹ̀-èdè Canada kéde ìdùnnú rẹ̀ lórí ìdúnàdúrà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà àti pẹ̀lú bí ààyè ti wà fún ilẹ̀ Canada láti gbé èdè Faransé lárugẹ àti bí wọ́n ṣe máa dáàbò bo àṣà wọn. Kókó inú ìròyìn fún ti òró òní, kò ní ju báyìí lọ. Ẹ pàdé wa ní àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ ní aago 8 òwúrọ̀. Ó dúpẹ́ lásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún fún yín.

A ku ojúmọ́ mọ́ ní òwúrọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wà tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé ìkànnì Wells Radio 89.3 FM.

0: O na ni mo so wupe kabiyesi Olodumare. Mo ki ayin eyan mi pe aku ojumo aku ojumo aku ojumo mo ni gbogbo bi te tin gbo wa ti afefe ikani yi nfe de ikani Wells Radio 893 FM ikani kanga gbo magbe to kale si opopona Alaafin Avenue Loluyole Estate ni Ibadan na le tin gbo wa mo ki wa loruko oludasile awon loga loga leka kankan moju ero fun sata wa yi eh baba Henry na ni yo gbese le fun Stephen omo baba Ige ana lo button ti yon ba mi gbe soke ti n gbe sile te fi nri mi kete kete mo ki yin loruko en ti o da ikani sile ajirere obirin Lilian Bademosi ati gbogbo awon loga loga ni gbogbo e ka kankan mo ki yin mo se ba oba toto kabiyesi ti o si mo to titi lai lai oba ti o yi po pada aile yi pada na ni o n so ohun gbogbo ninu ohun gbogbo eh oba si e seke oba ti ki si Sheke, ashiri on gbogbo owo re lo wa. O na lo fun mi loruko toro lo ngbenu mi fohun oro gbenu omo eniyan fohun ni. To fun mi loruko Modupe Ola Sunny Golden Voice on Radio loruko temi. E ka bo si agbeyewo reyin agbo magbe. Nibi ti a ti mo nye awon koko nu iwe iroyin wa wo ni okan kan ijeji to si se pe pe lori ofe Olorun ati ojin tin benu kulu pelu wa. Won mo ba wa pekelu te si mo gbo bi tin lo lori ede Nigeria. E seun ni gbogbo bi ti e tin gba ikani yi. E je mo ka awon koko nu we royin ti mo mu wa si ojude loni. Ngba ba ka tan eh ojin ti o mo ba pekelu eh e mo gbohun won. Mo ti nu we royin the punch bere to ti ni o ma nse mi bi wipe ki fero monamona mi eran mo ma woran mi ki fo mole ti n ba n wo alakoso fun oro ise yan Dave Umahi. Na koko to ba n soro lori ipo ti awon opopona ti won wa ni ekun Niger Delta wa ohun lo mo se ohun bi pe ko n fo ero mohun maworan ohun mole ta wa ni se bi pe ko fo ero mohun maworan re mole ngbo ba n wo Dave Umahi talendan igali na ni o so bayi o inu we royin punch na mo si wa tan ni awon omo egbe oselu alatako ti won wa ni ile asoju sofin loro are lati mu idaduro ba ipaniyan to n sele ni apa oke oya pe o ti po ju edakun e ba wa nkan sisin mo bo sinu iwe iroyin Vanguard ni article so fun Tinubu wipe ichiro re ko muna doko lori 600 billion ti won ni awon pin fun awon omo ilu eyin te ba gbowo e soro e momo se bi gbowo odowo yin inu we iroyin Vanguard la ma Guardian ni mo ti rele tan ni awon bandi lomo tu se be won mo pa eyan merin ni ipinle Sokoto o wa ni we iroyin Vanguard bayi eyi po o gaju o po eyi po Peter Obi lo ma so be olori isele ijoba ibile Bogu mo tun rele na ni inu iwe iroyin punch to ni won pa eyan 1,100 won gba bilionu 2.8 be ijinigbe tun peleke pelu ida 76 ajo SBM na lo so be bo sinu iwe iroyin Nairametrics to ni iwo orun ile adulawo o je ibi ti awon alase tan tin gba owo oriju lowo awon ti won fe rin ajo pelu oko oju ofurufu iwo orun ile adulawo o je ibi ti awon alase ti won tin gba owo oriju lo lowo awon ti won fe rin ajo pelu oko oju ofurufu inu iwe iroyin Nairametrics yi na mo wa won ile ise ijoba iyen NEC lo kede wipe orilede Nigeria ni ibi ti owo ina ti kere julo ni odun 2025 ni ile adulawo sugbon lodun ta wa yi nko so si kere omo turele ni inu iwe iroyin punch won ni ipinle Kano lo pe fun iranwo lori abere ajesara lati dena arun diphtheria leyin ti arun ohun ti mu emi eyan 50 lo kolon saanu ibi n palu arun tun wolu kolon saanu wa inu iwe iroyin Nairametrics mo ti rele itan ni awon ti won ko ile igbe ni ilu Eko awon to npe ni developer SA developer ton ko ile igbe ni ilu Eko lokede wi pe pelu bi nkan ikole bo se ngbewo lori ipe ki awon ayalegbe kan mo gbaradi o fa fu ikun owo ile ibo la awon ayalegbe otu ti rowo ile bayi Olorun sanu wa lorilede Nigeria e ka ro lekan si eyin te ngbo wa Wells Radio 893 FM le ngbo itakun ikani kanga gbomagbe to kale si opopona Alaafin Avenue Loluyole Estate ni Ibadan agbeyewo iroyin agbomagbe na le sin lo lowo ta tin gbe awon koko nu we iroyin le wa wo lokankan ijeji ti ojin tin benu kulu pelu wo si mo ba pe kelu eku ojumo o
1: eku ojumo atokun eku ojumo eyan ara le ore yin ololufe yin odale kan so le lo nkin yin la ro yin
0: e seun e ka bo sori eto bo ni oro wa ti de bayi lorilede Nigeria so nlo
1: Olorun je koro wa di eti
0: ami
1: Olorun ma ti oro wa si waju ni awo Olorun loro Nigeria
0: wa bayi awo Olorun loro Nigeria wa bayi odun tin se bi eni po ngbenu nlo lati pari
1: ebe ni ojo keji di ni ogbon ojo meta sisin bayi ojo osu baba Olorun ya ba lo
0: ami oro eja ti bi onile bere because ile na ni eyan fi nba mi eyan ba ti lo lataro yo pada wole eleyi ti mo ri nu wero yin na metrics tan ni awon ti won ko ile igbe ni ilu Eko lan ti kede wipe pelu bi nkan ikole bo se ngbe owo lori e wipe ki awon ayalegbe kan ma gbaradi fun afikun owo ile awon imo irowo jeun
1: e se otokun ba se nbere toto ni Olorun darapo mo wa
0: amen
1: ko ma ba wa lo awon ton pe ni developer awon lo bi oro yen kale ni ipate kan ti won se lana mojeta nipinle Eko won ni pe ti landlord yin ba so pe owo ile won e ma ba landlord yin ja o
0: ha o ti kole on teyin
1: te ba san ye kan ni odun to lo to ba fe di wipe kesun owo odun to nbo pe ti owo yen ba lo soke e ma ba landlord yin ja o pe ki se e bi landlord yin ta lo le bi oni ijoba won ni ijoba ati awon ti won pese nkan kole ni ke buso ti e ba wa le bayi ti bi kan ba ya ni le ohun ẹyin kọle yẹ kẹ fowó yín ṣe tí ìbá ṣe báyìí lẹ mọ̀ọ́mọ́ bàjẹ́ onílé ló yẹ kó tún ṣe tónílé bá wá gba 160,000 lọ́wọ́ yín mo kàn fi ń ṣàlàyé ní ọdún tó lọ ẹ wá ní pé nǹkan kan ti ya lára lé o pé kó wá tún kinní yẹn ṣe ìjẹ́ yìí mọ̀ pé 160,000 tẹ́ ló gbà lọ́wọ́ yín lọ́dún tó lọ yẹn owó báàgì mẹ́wàá sìmẹ́ǹtì lásán nìyẹn lọ́dún sìmẹ́ǹtì for
0: 600,000
1: ibo ni kó ti rówó tún ṣe tó bá jẹ́ nǹkan tó tún máa mú irin dání wọ́n máa fi irin sí orin tí wọ́n o ẹgbẹ́ kan ni wọ́n ń ta irin ní owó back pocket owó onú ṣaka ni wọ́n ń ta irin sí ibẹ̀ ṣí ìpẹ̀lẹ̀ fẹ́ sàn ni àbò owó olébọ̀ mo ṣiṣẹ́ fẹ́rẹ́fẹ́ kan lọ́dọ̀ mi láìpẹ́ yìí nígbà tí plumber dẹ̀ máa di ilé mi gbogbo àṣìmì tí ọlọ́run àjà àṣìyàn báyìí àṣìmì ni lọ́kọ́ṣẹ́ plumber báyìí pẹ̀lú owó tí plumber gbélé mi lórí mo ní ṣèmi kan pa ẹ̀ tó ohun tó ló fẹ́ pa ṣèmi kan pa lójúmọ́ ṣá ṣùgbọ́n mo máa wú ọ̀rọ̀ wọn dáadáa ojoojúmọ́ kan náà ṣiṣẹ́ jẹ́ tó bá jà rí iṣẹ́ báyìí wọ́n á dèyìn mọ́rin tó bá
0: wọ́n ta tán tì
1: í bó ṣe rí gẹ́lẹ́ rí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ bá wọn lórí ibi tó ti máa ń dúró tẹ bá fẹ́ lọ ṣiṣẹ́ aláàkọ́ ẹ ti lọ sọ síbẹ̀ ní àti àná pé èní yìí ọmọ nílò bí èèyàn mẹ́wàá o mẹ́wàá ẹ̀yọ́ máa dúnàádúrà báyìí ṣòro ẹ̀ sì báyìí wọ́n kàn ń ṣeré kiri ni tẹ bá lè bẹ̀gàn wọn tiẹ̀ wá síbẹ̀ wọn dédé ìgbà tí ó ṣe tí wọ́n pè wọ́n tọ́tọ́ máa jàjà rẹ nìkan báyìí máa dèyìn wọn
0: ni
1: ara àwọn nǹkan tí ó jẹ́ kí owó olé wọn nìyẹn báwo ni ṣe máa ta sìmẹ́ǹtì ṣe 10,000 torí ọlọ́run láì ṣe góòlù rẹ rọ sìmẹ́ǹtì ọ̀hún bí mo rẹ̀ ṣe máa ń sọ àwọn kan tí máa ń bá mi jà lórí ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ Dangote ń ṣe sìmẹ́ǹtì ò ṣe wá lóore Bua ń ṣe sìmẹ́ǹtì ò ṣe wá lóore wọ́n fẹ́ pawó ni mi ò ní kọ́ máa pawó wọ́n provide the product ni ẹ̀ pawó lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀ pawó lọ́nà tó mọ níwọ̀nba mo soro yen ni nkan bi osu kan abi osu meje eyin to lo te ba woye ti owo cementi fi fo ni odun to lo ida to fi fo ninu ida ti won ta wo ni osu to koja ni odun to koja je gan na ni ida ti owo ti awon ile ise cementi yi ti won pa ni odun 2025 ka ni pe won pa 100 naira ni odun 2024 Oh, cement you offer 10 naira, full of 15 naira. 50% in him. 50% in order for your coin, you want about 2025, laying it, you want by it up by 2024. Time. Tell you what you want, but you have one deal you are. But I bet you're doing it right, be 9,000, 10,000 in
0: the cement. That's
1: one quality. You got here, so you not doing you want to job at it for work on one. No, do you want it for work on? Oh, for work on this one for you that you are this or therapy true, no. Bọlọle ati lo soke bọlọle soke iye kan ari iye kan lo tin yi iye cement den lo si 100% increase lati be 95 si 10000 odo wa 16000 ni august je mo ko to wa buruju be akoko ta wa yi awon to ta cement de tele won yin fe ki april de
0: todo
1: ni akoko be akoko ojo awon en saba kole ita akoko ti yo cement man ta da to man gbo lori ni bi october or march to ba ti wo april wo bi september october e be yan man ba se je fun sugbo august la wa yi ni akoko to je gba yan saba lo cementi ni cementi den lo fun 16000 to ba di november anko to ba di october anko to ba di december anko january february lo la fe ra ijoba de fowo le ran soro agbenu dake won wo ran Fira awon kiti jade leni awon egbe osise bo de be oro ti mo fe so si won o se ma so lori afefe ni won ni wi pe awon to nta epo pe won kan fi igo afoku igo won fi fara lori ni o de pe ti mo tin so owo epo nja wa le lo ja igbaye lowo ta wa yi nkan bi ose kan si ran bayi ni dan ko ti de lori laya o so se fi kun owo epo to de ti e ijoba ito ti fo mi lori ju nbe nkan se kan se meji seyin ile ise ijoba to ndogun ti ru wa baje be yen on bi se ni FCPC se oni pe awon to nta cementi be ko si di kankan fun won lati ma ta cementi ni 12,500 ile ojo keji osu o re flash 12,500 yen flash 16,000
0: se won se nti
1: abi ile ise yen de ni agbara in ajojoba ti won so yi lati wo gimo leyin ṣùgbọ́n ṣọ̀ṣọ̀ṣọ̀ náà ṣe ọ̀rọ̀ ẹni náà sọ kò dé kórí bẹ́ẹ̀ ṣe wá rí kíní yìí ẹ má bínú mo fẹ́ di ẹbí yẹn ru ààrẹ wa ẹ wo kíní dáadáa ẹ tún bá ní mo parọ́ kò yẹ wò ọlọ́run ṣe ẹ̀rọ léwọ́ ti pọ̀ káàkiri báyìí ẹ tún wà ní lọ́wọ́ kó pẹ́ tó wà lẹ́bẹ̀ẹ́ kó bọ́hun yẹ wò buhari invite dangote to discuss cement price bua gbogbo wọn pátápátá ìyẹn abdulsamad rabiu buhari máa ń pè wọn bá yẹn bí ẹ wá kíní tí wọn jù lórí ẹni bá yẹn kò 6000 buhari á tún pè wọn pé kíní tí wọn jù wọn tún já wálẹ ìkànnì wọn já wálẹ sí 3000 nígbà yìí buhari lórí ẹni buhari pè tán.
0: ó
1: lè máa ṣe nǹkan bíi eléyìí lọ já wálẹ ó gbé wálẹ sí 3000
0: kí wá ló ṣẹlẹ̀ ní ìsìn
1: bàbá jàgà bá ń dé bàbá ọkàn rẹ ní bọ́dì jáyé wá ṣe wù gbogbo wọn sì bẹ wọn sọ pé àjàgà bá ń ṣe dáadáa kàtí ẹwà fẹ gbọ ní ẹ tó bá ti lè ṣìyìn bá ṣì wẹ kó yẹ ṣe ayé ẹwà láàmú ọlú nìyẹn tó rí bá ń ta kó rí kó lọ gbọdọ pamọ síbi kan wọn dẹ síjọba bẹ yẹn kì í ṣe nǹkan kì í ṣe oṣù kì í ṣe mẹta ní buhari pé dangote fúnra gẹgẹ bí
0: ẹ
1: ẹni tí ààbò sí ò bá ti fọlá ká yí ẹ dànù kò ní sọ pé buhari ọsàn jẹ léèlọ ẹni tí ààbò sí wa ti gbinlẹ inú ọkàn ẹtàn yẹnyẹn láwọn àfilẹ àti buhari wẹrẹ ẹ bá fi buhari wílé ẹ kó bọ sínú kọjá rẹ kó tọrọ ìdarí yìí ẹsẹ ni buhari sàn jùlọ ìlànà gbogbo ọnà a ní buhari pé dangote kì í ṣe nǹkan kì í ṣe mi ká ní buhari ní alẹ rẹ pé oní 1003 láìláì kò ṣeé ṣe tòró dúró lé wọn lọrùn lórí cement nígbà yẹn ẹ mọ kẹtẹ ń ṣe o gbogbo òwe ìṣirò yín ló wà wájú mi báyìí tí mo wò lórí báńkì yín mo mọ iye tẹ fi ń ra nǹkan tẹ fi ń pèsè kẹtẹ ń ṣe mo iye tẹ ń san fún ìṣe mo kò tó nǹkan bíi eléyà ẹyà ẹjà wálẹ 3000 naira náà gbèsè 3000
0: ìgbà yẹn gan tún sọ pé 3000 wọn
1: ẹ bá gbèsè bẹsẹ 16000
0: ìdá mélòó wà nù 16000 wọn ẹjọ́ tẹ̀wájú inú ìwé ìròyìn nairametrics iléeṣẹ́ ìjọba yìí nec náà kéde wípé orílẹ̀-èdè nàìjíríà níbi tí owó iná to ti kere julo ni odun 2025 ni ile adulawo
1: ase NEC NERC Electricity Regulatory Commission jebe awon ni won se ko kari oro o se na ko se na nkan ti le se apin ile yin se re nkan ti le se apese ina ile yin se bi ya to ba no generation distribution transmission NEC yen o da bi NCC fa won ile se bara ni soro ni gbogbo won ta won lo nboju to bo se lo koda dori iye ti o ye ki won ta sebe awon kan mo Nigeria o loye nkan re bete kan to po awon ile se kan wa te bi te ba tori bo le ni bayi pe e fe doko lori e iye te ma ta nkan te npe se yin ko le ma so fun ra yin
0: mm
1: be ni
0: ke lori
1: awon kini yan pe won ni essential service
0: mm
1: e le diele yo te ba diele awon ko le ra won de ni ilu e ara won ni na wa ara won ni ba ni soro wa ncc lo ma so fun awon ayin re ni o alawewe ni o pupa ni o be iye te ma ma tare bo te je be ncc ninu wo ye ti mi o ga ncc lo lo ba ye o e won seke seke le kan ko si ninu wo ye ti ka sa ya sibe nigba to jo se pade nigba yen tawon ile se kini yen to ni pe iye ti diesel ti wa o ti won o ti se gba o ti sawo ncc lo fun won ni 50% increase approval. Ida adota ni ke fi gbowo nkan soke. Ida adota yen lori SMS ti o se to nlo money kan ida adota yen wa.
0: Mm. Ise lori nta npe.
1: Iye ta npe o kere to 100% ni 11 ko per second na bi de tele na. O di 25 ko bo 30 ko per second jo bayi.
0: O po o. Aba te yo ra owo sori phone
1: ke to se lo ti tan. Data tele data 250 now. Nisin bayi 1000 o ti lo. Because of his shield, you see 300%. But then 50%, we're in the phone. And she's a man by Uncle John Giovanni. I'm going to say, I can't woogie man, don't you? Ogie or fin, I can't woo, loody giddy giddy. And to have a shallow, I live my voice, my shit here. Any, a beacon. Lori or Tiani Harris, he saw ye a rough from Balauni. Ebert me.
0: A boy,
1: a rough from Balau, new be Nigeria, ne. Kilokwe.
0: Owo na wa to kere ju.
1: Ita mo lu tin san owo na to kere ju. Se mo bi ta wa la Africa.
0: Ah.
1: Ibo kan san.
0: Ninu awon o.
1: Ninu awon ile de Africa to won tin san owo na to kere ju. Ipo kan san la wa. Sudan ti lo waju re kere ke. Ethiopia ti lo re kere ke. Libya, Angola, Zambia, Egypt. E to ni mo paro ko ye wo. Ofe be ka pe ka fe so bo fe ni na ni Sudan ni.
0: Ni Sudan.
1: Bẹ́ẹ̀ni. Káfíẹ́ sọ bọ́ Fred náà ni. Wọ́n ni River Nile, àwọn náà ni River Niger. River Nile náà fi ń pèsè ọ̀pọ̀lọpọ̀ náà ní láàrin Ethiopia, Egypt, wọ́n Sudan, ọ̀dọ̀ wọn mẹ́yàn. Àwọn náà ni River Niger, àfi ni River Niger, bẹ́ẹ̀ni. Gbogbo Niger jáde ọ̀tà yẹn.
0: Gbogbo River là wà ní tiwa.
1: River lọ
0: rẹ̀. A ní River Lagoon.
1: Kí ló tà wọ̀ ṣàǹfààní ló kọ́ yẹn? Láyé à ní ṣe. Àwọn kan tá a máa ṣe ni ká gbé $1 billion jáde ká lẹ́fẹ̀ẹ́ fi. Ha wo fa mo lu
0: ha nbo nbe
1: e mi so ni wi pe e je ka mo lu janfa awon bi ti won stand so yi alakoko ki se wi pe owo na ba tan pe se etan o dinku nbe ijoba lo da si e ka mo lu janfa ni e ko wo kini yi wa le kon ba le rowo ra nigba te ba pe ina ni mo wo foran kan ni ori yara yara ni nkan so to lo ye tenikan so be 160,000 be cement mewa yen lo tu wa n soro na be ta ba ra na 20,000 unit kini kan to ta n so ba yen kan ba ko le yen lowo ijo la yen to fe gba ye se re nu yen ijoba da ise ijoba ni ilu ni lati ri wi pe ara de awon omo ilu ise ijoba ni yen ijoba oni ise meji ju igba igbadun awon omo ilu lo to ba di pe gbogbo e girigiri sa ke se ma kubo won kubo iye se ijoba mo o ti di mu nisin mo se so ipo ke san Nigeria wa ninu awon orile ede ti epo ti ti owo ina to ti di oju
0: se ro fufun wa nu
1: ro fufun han han ni kan fi yen gbe wa mara rara
0: e je ate waju agbeyewo re yan gbọmọ agbe na ni lowo ni ikanni World Radio 89.3 FM ikanni konga gbọmọ agbe to kale si opopona Alaafin Avenue lori Yole Estate ni ilu Ibadan Hey, a ja bo sinu we royin the punch oro lo jade yi pe teri baby se wa yi se lo ma se mi bi kin fero mo ma woran mi ti mo ba nwo alakoso fun oro ise iyan devil mai ni akoko to ba nsoro lori ko tawon akoko na ti won wa ni ekun Niger Delta wa en pe lomi o le ni ah ero ba ni soro lo ti ko won fo mole eni yi igali o na lo so be yun god knows igali o na lo so be o ni mo da be ko nfo ero mo ma won ran ko nfo
1: e se
0: o danu
1: kilo e ko lo ba kun wa alakoso fun oro ise lowo lowo bayi professor in practice abi kilo pere devu mai o ni wi pe kan yo ma fi ipo ti ona Benin si asaba to ba le ni ba kan ma fi da ijoba ni ejo papa julo ni ekun Niger Delta be gbogbo titi Niger Delta la won ti fe se tan yen ni south south Nigeria God knows igali de riwa yi en ti mo dada ni o se ambassador Nigeria si not the countries Sweden Denmark Norway ati Finland gbaye Jonathan
0: Okay.
1: O ti se pam sec na ri dada ni igba to ba ni eni se ijoba oni to ba nwo bi kini se paro iyen o mayi olosun bi ko nfo tv ni ba iro sonu eleyin pa lai duro
0: lo ba je to fi lo da ko nfo
1: se se opo nu lo pe wa ni e ti mo so yi omo baye o sa ni ara be yen gogo ni oni ko si koro be yen to won ki nlo oni ko si bi to sun nbe oni ka mu edu sapele si ori gba to mo na yen to na yen ba da opo tan re ri wakati kan me kan ran gba fe fe sari te ba te ko bo se ga se te 45 minutes oni ni sin ba yi wakati merin wakati merin oni gbo east west road gba o je mo se ma so o gbo ona be lo ba tele tele to ba la te ko jade si cross river lo won si yin e wa lo gbe to ton mi didi egbe e wa nbe jade ni 50 billion per kilometer we no din do rewo iye mo ko to nsele laarin bini si asaba bayi nkan sele me yan ye mu ru be yan de re wa yi bini agbo mu ni de asaba kankan me yan o mo titi yan dada te ba fe gba be ko ja sin bayi to lo mo ba yin se ojo keta le ma to bo so yu ten lo
0: ni lo de o ba je to ba
1: o ro o ko si
0: se se kan ta ri to da bi aginju bayi
1: oni to de amo kun titi re kere kere
0: ah mo wo pe moto igbodo mo rin
1: ki se be yen nikan lori be kini na ri be abuja si kaduna
0: ah
1: be ni
0: iro abuja
1: abuja si kaduna yen ijoba yi won ni pe November yi la won ma se titi te fe si November 20 nova 600 billion le lori
0: eh
1: ah ijoba ile ise titi yen de be very tin babo
0: ah
1: te bi body fe pari etan awon le tin 600 billion le lori won ma se November
0: ah
1: ojo meta na fe ran titi yen bayi
0: ah
1: won wa gbe mu le ra won te ma pa na en je ma pa na patapata ki se oro wi pe sun kin sun era tane kin tele e ma pa na ti bu e ma mo kan ni tori ama lasan titi ka para sori Benin si asaba odun to lo ni alakoso to lo si beyen to ni pe ah e ma binu en to ba ni pa paro a le fi oju opo yan ranse se koda ministry e gan lo gbe bulletin ti ministry e release ni e lo wa o da lori internet won ni pe alakoso fun ra re bu sekun gba to ori nkan ti awon ama Nigeria n koju
0: lójú ọ̀nà
1: ìyẹn déèvù máa yìí yìí wọn ló bú sẹ́kún
0: nígbà náà lọ́hùn
1: bẹ́ẹ̀ ni
0: ìsìn wọn ń kọ́
1: àmọ́bọ̀ lẹ́yìn ìgbà yẹn ló tún wà pẹ̀lú gómìnà pẹ́bùlù fún láwọn ti ṣiṣẹ́ píṣẹ́ ti ń lọ bí gbogbo ẹ̀ ń ṣe rẹ́rẹ́ mú un pé kò sí kankan ìjẹ́ yìí mọ̀ pé ipò tí ti yẹn wà lìṣì oṣù bàbá yìí nígbà tó bá máa ní pé òun fẹ́ bá yẹn jà ìyẹn tó lè fẹ́ bá jà ó ní contractor ìyẹn kan gílà gbaṣẹ́ ṣe kọngílá tèmi ń fúnṣẹ́ àbí tó ń fúnṣẹ́ kọngílá tí wọ́n sanwó fún àbí tèmi sanwó fún ó lóun ló fà komaka to rolu won ara ise ti e ni bi la se gbe alakoko oun gbe se fun kongila to duro re elen keji ni wi pe o ri wi pe ba se fun e lowo ise sun si faju o ni ko lati sise ti o ye ko se ko wa ni pe nikan lo jebi nikan ni o jebi e ka wo titi ijebu ode yi na ta se bayi ba se jebu ode yi wa on be fun le se completion ni JRP inu wi te mi be ko ti le se yen se ni ona yeah the motion see your yo inu wo ye temi o inu kan ba yen o to si inu kan ba yen o to si ijoba esi le se yen tori ona jebu yo so the motion yen ka ti ni bibare ti pa ni ore ore ko to lo ni tori ile se to nse tetele won ti fa tan won ti grade won ti se gbudu bridge ki bi ijoba ile se de bayi o gba lowo ile se to loruko mi federal ko ile se yen to tin se lo tetele o gbe fun ile ise tutun yi arise kan po yi loju kan ni lati march 2024 abala kan se nbe mi won se da kan tere ile ise yen le wa lo is it but I want to me ile ise yen se nbe mi o fem ba jabia mi la to je chief of staff ba on lo fi se committee project ni suru lere ba to je speaker on no wan gbe awon titi kan rin kan rin fun ile ise te gbe a fe mo koko tetele bi itech ni mo so fun yin titi tan se n ba tetele o si bi aso bura ni won le gbe gos kale ba fun won lo si 50 billion per kilometer e fi le sile fi ebe kan titi benicia saba titi yen ni agbara tori te ba lo si south south abi te ba lo si ile ibo e ri btc te ba de benin bypass african rimo saba te wa fe gba yen ni rimo na sa pe to lo si wori yẹn lè rí bẹ́ẹ̀ ẹgẹrẹ mi ti ni ló bá di pé àti lọ sí apá gúúsù gúúsù south south abilẹ̀ ibo báyìí ó ti di gbọ́yìn tẹ bá dẹ̀ fẹ́lẹ́fẹ́ lọ sí north náà tẹ bá gba ti wọ́n kó bíríjì kan wà ń bẹ̀ yẹn tẹ́ pé mi ò tẹ́ lè gbàdúrà mi ò lè gorí bíríjì yẹn lọ́dọọdún ló máa ń ṣòro òun ló ṣòro nǹkan tó lọ tẹ́mi lọ sí rẹ́kẹ̀rẹ́kẹ́ tẹ́lifẹ́ gba àbújá kaduna ọjọ́ mẹ́ta lè wà lórí títì kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ owó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ lọ́wọ́ ìjọba ayáwó bí aláfiṣe àwọn títí wà lẹ́rọ báyìí ìbò tó wà rẹ̀ ṣé ẹ kó rí bẹ́ẹ̀.
0: abájọ ìhun tí ìyìn fi ni mo ń ṣe nǹkan òun fọ mọ àrò
1: ọmọlẹ ìjọba bá gbọ́rọ̀ yẹn gbogbo títí nàìjíríà ló ti dà ní ó sọ̀sọ̀ bẹ́ẹ̀ bóun ti da títí wọnú ọ̀rọ̀ yàrá wa gan ni lẹ́ni ìjọba dẹ̀ wò gbòòrò nǹkan tó wà ń gbòòrò ó tako nǹkan tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ ni olúyọ̀lẹ̀ wa ń bí gan kọ́
1: títí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti ènìyàn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lànà yányán lórí ọ̀nà yẹn ló wá di pé káwọn ọmọ ọ̀lú lọ máa fọ́ bíríkì kan máa kó sórí títì ohun tìjú ni fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ torí owó ti pọ̀ lọ́wọ́ ìjọba síbẹ̀ náà ìlàrí jà wọn.
0: ẹ jẹ́ àtẹ̀wájú àgbéyẹ̀wò rẹ̀ agbọ́mọgbẹ́ náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ní kan ní wells radio 89.3 fm ibi tá a ti ń mú àwọn kókó onúwèé ìròyìn ilé wa wò tá a sì ń yẹ̀wò lọ́kọ̀ọ̀kan ìjẹ́jì. ẹ jẹ́ bọ́ sínú ìwé ìròyìn punch. àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n wà ní ilé aṣojú ṣòfin náà rọ ààrẹ láti mú ìdádúró bá ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lápò òkè ọya ìpànìyàn ó mọ̀ kọjá bẹ́ẹ̀ mo fẹ́ mú mọ́ ìtí pító òbí ó sọ ó ní èyí pọ̀ ó ga jù pító òbí ló sọ bẹ́ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjọba ìbílẹ̀ bọ̀gú.
1: ẹ ṣe onímọ̀dé bẹ̀rẹ̀ kó mú èjì bọ̀ torí ìjọba àkókò. Minority caucus ní House of Reps àwọn ni wọ́n sọ lánàá wípé ètò ààbò Nàìjíríà ti ṣubú o wípé kí ọ̀rọ̀ kan náà wà tẹ sọ pé wọ́n jẹ́ àwọn kan bí wọ́n jẹ́ àwọn
0: kan bí káfí
1: tó bá parí eléyìí ká wá gbé wọ̀nyẹn.

0: Ọ̀tán kó wọn á pò ni àbí.
1: Ṣé wọn kú 800 rí ni? Ṣé wọn kú 800 rí ni? Ó ní ó pẹ́ tí mo ti máa ń sọ̀rọ̀ kan, ẹ lè máa negotiate pẹ̀lú terrorist kìíní yìí tán. Kò possible. Kò possible. Gbogbo ẹnu mo fi sọ gbogbo àwọn major quote and unquote rescue tó láwọn ṣẹlẹ̀ ọjọ́ mẹ́ta yìí kìí ṣe rescue. Láti oríire tó fi bọ́ sí Kwara tó fi bọ́ sí Kiti negotiation ló pọ̀ ju ohun kìíní yẹn. Àwọn ará bí ìdẹ́rẹ̀ báyìí nǹkan kan tán mọ̀ ṣe láyé wọn kan máa jiyàn bí kiri. Tá a bá jiyàn bí mẹ́ta àjọṣọ rẹ̀ má ṣe rẹ̀ mọ̀ ní yorùbá yìí o. Wọ́n á bọ́ síbò mí.
0: Ṣèṣe bíbí ilẹ̀ ti ní Amọ̀ ti ṣe bẹ́ẹ̀ mọ́.
1: Wọ́n á bọ́ síbò mí. Ẹyọ ọgbọ wọn láwo ni.
0: 600
1: ẹgbẹ̀ta local media ní 60. Ṣùgbọ́n àwọn yẹn tó àwọn gbogbo ọkọ̀ gbé.
0: Àwọn tí ilé òkèèrè àwọn àsì wọn á yan aṣọ bó ti rí.
1: Kódà wọn fi fọ́nrán síta.
0: Ẹ jọ̀bọ́ làwọn ṣe ń rí fọ́nrán ọ̀hún.
1: Ẹ wo ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ yẹn kẹnu. Ẹ láti mọ̀ rẹ wa láti mọ̀ tá wa lórí nǹkan ìwé ilé báyìí. Ẹni tó bá sọ pé òun jọ rẹ̀ yín kì í ṣe ẹni kó jọ rẹ̀ yín o. Ẹni lọ́ máa wọ gbogbo lówó àgbo ní òsì ni. Ṣé rí ọ̀rọ̀ tó wà ń lẹ̀yìn? Ọ̀rọ̀ tó ń dunni jọjọ ni o. Alákòóso kan ní ìpínlẹ̀ Niger wa sọ lánàá báyìí. Ó ní ǹjẹ́ ìmọ̀ pé títí di àná yẹn tó ti ń lọ kú ọ̀sẹ̀ kan o. Báwọn ọ̀dọ́ pò lówó àwọn ará láti ẹnu àwọn ará bíi. Kàtá wọn fẹ́ rí òun.
0: Báwọn tiẹ̀ lè mọ táwọn ó ṣe.
1: Kí ló dẹ̀ ṣẹlẹ̀ tó fi di bọ́n ọ̀rọ̀ kó wọn nílùú yẹn? Làkúra wà ń pàṣẹ fún wọn wípé ẹ̀sìn alákatakí tilẹ̀ máa ṣe. Àwọn ẹ̀dẹ̀ ní pé ẹ̀sìn Islam táwọn mọ̀ kò sí nǹkan tó jọ àkàtàkì tínú ẹ̀pẹ́sìn àlàáfíà ni. Nǹkan tó wà nínú ìwéèrè wọn la fẹ́ tẹ̀lé kì í ṣe kan tẹ́yìn máa sọ fún apó wà ní ìgbé tá a ṣe ṣiṣẹ́ nìyẹn. Wọ́n wọ ìlú wọn pa 30 wọ́n dẹ̀ kó 600 lọ. Díẹ̀ ní ilé ní yí báyìí a ní ẹni tó pera ẹ̀ ní commander in chief ààrẹ nìyẹn. Alẹ́ ẹni tó pera ẹ̀ ní minister of defence Gabriel Christopher Musa. Alẹ́ tó pèrè ní National Security Advisor Nuhu Ribadu. Alẹ́ tó pèrè ní Chief of Defence Staff Oluyede. Alẹ́ tó pèrè ní Chief of Army Staff Waidi. Air Staff, Naval Staff, SSS, NIA, Police, Civil Defence. Gbogbo àti Mùsùlùmí pọ̀ wọ́tá lọ́lẹ́ àǹfààní àti gbígbọn. Ìyàn àwọn iléeṣẹ́ tí wọ́n ṣojú fún. Ọ̀rẹ́ ti àpàṣẹ wà yányán lóhun. Ó ń lo okú ọ̀sẹ̀ kan. Ibi tán wà rí o ibò tán wà rí o báyìí ni o báyìí kọ́ o àdẹ̀gbọ́ mo yẹ sọ fún yín wọ́n ti yọwọ́ 30 láwo pátápátá 600 wà lọ́wọ́ 630 lives àdẹ̀ fi ń ṣeré báyìí Nàìjíríà. Ká wá mú ìyẹn bọ́ sórí tí
0: ìlú kan náà làwọn náà
1: ọmọ ìlú ni wọ́n ṣiṣẹ́ wọ́n ṣẹ́ wọ́n dáná.
0: Ẹ jẹ́ àmúwọ ti ilé tó wà nù wéròyìn point ọ̀nà pẹ̀ yẹn 100,000,000. Wọ́n gba 7 billion lé pẹ́sẹ́ 8. Bẹ́ẹ̀ ìjínigbé tún peléke pẹ̀lú 84% àjọ SBM ló sọ bẹ́ẹ̀.
1: Ṣé SBM report yẹn jáde? Ó dẹ̀ sọ wípé tẹ́mọ̀ tábà wá sí ìgbà yìí àwọn ọ̀rọ̀ àti ìdàbà sọ máa ń wà ní intelligence gathering náà ṣe. Pàápàá jùlọ ọ̀rọ̀ security wọ́n máa ń fẹ̀mú fúnlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò. Àti ọ̀rọ̀ ajé náà ṣùgbọ́n wọ́n fi ṣe apá ètò ààbò ju ọ̀rọ̀ ajé lọ. Ṣé mo àwọn kan ṣàṣìṣe kan wípé kinní yẹn lọlẹ̀ lọ́jọ́ mẹ́ta yìí o torí kò ṣẹlẹ̀ lọ́yọ̀ state ẹ̀rù bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ mọ́. Ó ń gogo sí i ti 2024 ju 2023 lọ ti 2025 ju 2024 lọ. 2026 tó parí July tẹ́báwó ṣẹlẹ̀ láàbí tó ṣẹlẹ̀ láàrin January sí January láàrin June 2025 sí July 2026 ó fi 66% ìdámọ́kàn mẹ́rìndínláàádọ́rin 66% ló fi ju ṣẹlẹ̀ láàbí tó ṣẹlẹ̀ 2025 lọ sí 2024. Ó kéré tán 1,100 people náà pa nípa ìfanáfanṣu. Nígbà tí wọ́n dẹ̀ ṣe ìwádìí wọn, wọ́n ní ó kéré tán wọ́n gba ₦7.2 billion. Wọ́n dẹ̀ jí èèyàn tó ń lọ sí bí ẹgbẹ̀rún 8 gbé. ejo bo ni o se ni ribe isele kan pe la nso yi o on pa 30 won ko 600 lo on pa 30 won ko 600 lo boya ka bo sori ti sokoto
0: inu mi dun inu mi
1: dun fẹ́yìn tí mẹ́rin tán máa ṣókótó yẹn ká gbàgbẹ̀ bọ́ sí ọ̀rọ̀ $1 billion àti $600 billion tí ààrẹ wa ń pín kiri tí ṣókótó yẹn ọ̀rọ̀ tó lágbára mà ni ẹ̀kún omi ló máa ṣẹlẹ̀ nílùú nígbàtẹ́kùn omi ṣẹlẹ̀ nílùú àwọn tó máa bá rìn bá rìn àwọn mọ̀lẹ́bí àwọn tó bá rìn ìjọba fún wọn ní $1 million mi mọ̀ bóyá káàṣì náà kó fún wọn ni o bóyá káàṣì ni o bára bí ṣe dé nìyẹn ilé àwọn tí wọn gbowó fún ni wọn lọ.
0: báwo lọ ṣe mọ pé kìnnìkìnnì kan
1: ní ìjọba náà o ìjọba òjò sọ pé àwọn fún wọn mílíọnù
0: adéjì ò lè mọ
1: sáré ẹ gbọ́dọ̀ tèmi sẹ ìjọba òjò sọ pé àwọn fún wọn mílíọnù ilé wọn náà lọ. wọn pa mẹrin wọn kó mi méje lọ
0: àwọn téyìn èèyàn wọn ti padà náà wọn
1: yàn án torí $1 million owó tí ò rábà jáàjì kan lára lórí $1 million wọn lè pa mẹrin ọrọ nàìjíríà níbi tó dé ibà pàápàá jùlọ ní ẹka ètò ààbò aláì ó fẹnu ya.
0: àwọn ọrọ yìí dùn mọ
1: mí nínú kò sẹni tó dùn mọ nínú ṣùgbọn a lè máa sọ wípé kò dùn mọ mí nínú mi fẹ sọ mi fẹ ẹ wo àwọn tó yẹ pé wọn rí ibi tí tí owó kàn gbọngàn.
0: Ẹni sì kàn ló mọ̀.
1: Ẹ ń kàn ló mọ̀.
0: Àwọn míì gan wà bí tó ṣe pé bàtà wọn làwọn tí nǹkan ṣẹlẹ̀ sí.
1: Bẹ́ẹ̀ni, ṣẹ́rí tí nǹkan bí lè bá ṣẹlẹ̀ kí fọ̀rọ̀wúra wò. Nǹkan tí ìjọba ń ṣe nìyẹn tó bá jẹ́ ààrẹ tó jẹ́ mínísítà of defence tó jẹ́ kìnnìkan tó bá dẹ̀ kọ̀ọ̀bí lè ṣẹlẹ̀ ojú àwọn ọmọ ẹ wò. Ojú ìyàwó ẹ wò. Ronú ọ̀rẹ́ tó fẹ́ràn pé ká lóun ló wà nínú ipò yẹn báwo ló ṣe máa ṣe é lára nǹkan tó máa ń jẹ́ kéèyàn tara kéèyàn gbára ta nìyẹn. Ṣùgbọ́n níbi báyìí nǹkan táwọn rí ni pé convoy wọn ń gùn sí security wọn pọ̀ sí bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ ọ̀nà táwọn ń gbà kojú nǹkan tó wà ń tari ààbò ara tiwọn ni wọ́n jẹ́ kó máa gbọ́pọ̀n sí. Aláìkọ̀dá.
0: Ẹ jẹ́ amúkókò yìí kó tó di pé a mọ̀ lọ́pọ̀ olówó ọjà. Inú ìwé ìròyìn Vangard Atiku sọ fún Tinubu wípé ìṣirò rẹ̀ kò múnádóko lórí ẹgbẹ̀ta bílíọ̀nù tí wọ́n ní àwọn pín fún àwọn ọmọ ìlú ẹjọ́ àwọn ọmọ ìlú wo ní ń gbowó yìí.
1: Ẹ̀yin ló ní ìròyìn ẹ̀yin lẹ́ máa sọ fún wa. Èrò lẹ́yìn gbà.
0: Ara yànnànà lẹ́yìn. Èmi ìrówó kankan gbà.
1: Nǹkan tẹ̀yìn bá kà láwọn máa yànnànà.
0: Ẹyin ìrówó kankan gbà. Tábà tiẹ̀ ti ṣojú òpólẹ̀ àwọn tó wòye bá dọ́dọ̀ wọn kàn sọ.
1: Ẹ ṣe. Nígbà tí ààrẹ tó yọ subsidy ní 2023.
0: $600 billion.
1: Ó ní wípé òun máa ṣe àǹfààní ₦25,000 ní ẹ̀ẹ̀mẹta ọ̀tọ̀ọ̀tọ̀. Fún ìdílé mílíọ̀nù mẹ́wàá ìyẹn 10 million households. Wọ́n dẹ̀ ní pé pẹ̀lú ogun ọlọ́run pé àwọn ti ṣe àǹfààní yẹn tán. Pé àwọn ti ná $600 billion. Inú mi dùn sí nǹkan tí àwọn alátakò pàápàá jùlọ àtikú tó ń bá ìjọba yìí fa lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ní ìrọ̀lẹ́ pa.
0: Ó
1: ní ìrọ̀lẹ́ pa.
0: $600 billion.
1: Ẹ máa gbọ́sẹ̀. Ó ní ẹ̀ma ẹ̀ka tí wàá sọ̀rọ̀ jìnnà lórí bóyá ó ṣe bákan kò ṣe bákan. Ẹ̀ka dúró lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn o, ẹ ti pààrọ̀. Ẹ mọ̀, èmi náà bá ṣiṣẹ́ ìwádìí tí màá ṣe calculation tèmi náà fún ara mi. Tí bá dẹ̀ tó ń ṣe olùkọ́ bẹ́yẹn náà, inú mi máa ń dùn pé kì í ṣe mí nìkan. Torí ìjà orílẹ̀-èdè kò ṣe dájà. Àti bí olóhùn fa calculator ń yọ. Òun pin iye tẹ́lẹ̀ ná $600 billion. Nígbà tó ń yẹ̀ wò. Tó bá jẹ́ fún 10 million people tẹ́lẹ̀ ṣe fún yẹn ni o. Bó ṣe bẹ́ nínú ìwòye tòun kò yẹ kán máa pin irú owó yẹn. Owó yẹn pọ̀ jù kó tán pin lọ. Ẹ fi ṣe nǹkan kan rẹ̀ fún
0: lu. Tó gbogbo òlu ó jẹ́ àǹfààní.
1: Bó ṣe náà lẹ́ fi ṣe ni bó ṣe títì ni bó ṣe bẹ́ ẹ̀kọ́ ni o ìlera ni o ẹ ṣe. Ìṣe bí kẹ̀kẹ́ dẹ́ pin fà ìtọ́ ni mọ̀ kọ́ tá fi ṣe. Ó ní lórí 10 million tẹ́ sọ yẹn tẹ́ bá multiply 10 million by 75,000 ní $750 billion ló já sí.
0: Ó tà sí.
1: Pé mathematics yẹn ò correct.
0: Aboya asisi en to teni o boya to teni o te dada
1: se won ti ro ba lo logun odun to aba
0: ah ko phone bi aba te nkan sori en gba mi a mo si te ku te
1: te mo yi te send design wi yan mo o ni o fi han bo yan pe iro fun 1.600 billion o de la won ko fa won mo Nigeria to bi pa ni on lo se ma fa to je pe o ma nera ken to le en to ke to ri en to lo ngba owo yan
0: emi na n se siro ni bayi mo fe
1: na mo ba won 100 billion ni won la won na to ba de je bi bo se la won na yen ni won se na lo to ni o 700 billion lo ye ko ja si
0: pe awon na
1: be ni 750 billion lo ye ko ja si
0: pe won na
1: sugbon ni 600 billion la won na se bi lati le be yen gan oro ti wo o ti fi han bo yen wi pe eh won ti na wo yen daada pe won na re
0: sa wa ra won idile ti ogbo ti kan ti ogbo wo yi ni
1: eyin ba
0: emi o ri nkan kan gba imo boya george ri nkan kan gba
1: adele ni nne kan ba gberu la teyin te ba ti si oju opo
0: ha
1: abi
0: eh awon idile to ba ti e ri gba tori yo fe kari gbogbo ipinle mi
1: e mo akoko oselu ti nde e nba lohun ri gba aba ta ma yewu re atawon to ri gba looto ati won ta lawon ri gba afi la kaye ti wa gbe oro won wo ta ba pe wole
0: mi
1: o koko ni pe ojo temi ti n fe se ara temi rin o mo wa moto ni mo rin ni mi o ti re nikan da to so fun pe kini yi o won te gba won na
0: abi won fe so pe ko mo se pe ni pe ayira yin ta n winu
1: lori elu koko ni wi pe ki ijoba wa se ire won pin ire won laarin 600 billion
0: ha
1: 600 billion se won je billion kan
0: se lu mi rowo ina orilede mi san rowo ina bayi
1: ibo nkan ti re
0: se mo je project mo bi odun melo to odun mo gbadun pa
1: 600 billion
0: ai ri ti mo tun wo pe abi
1: 600 billion
0: ha
1: owo yen o kere nu aye o
0: ah
1: 600 billion egbeta billion ha
0: hey
1: ah
0: takula o
1: okay million kan lona egberun kan ni billion kan mhm billion kan o ma fun yin ni million kan lona egberun kan e ma se lo 600 e ma se lo 600
0: hm
1: yi tala won na ni yen lana danu ninu woye temi e de ni ko so ra di se subsidy eni ko sowo subvention fawon university ati teaching hospitals UCH ni yen beyen ibi to buru de inu ora pure water la mi won se gasi ngba ti wa la na sele ngba yen 400 million na de je bi se e
0: se wo billion yi
1: 400 million ijeba o de gbo
0: e je se suru 600 billion naira yi tan ba gbe tan fi se subsidy sa le na tan
1: won ti se be ko to ṣùgbọ́n ara fa ni ẹ̀jẹ̀ gbogbo ló máa rí ojú ẹ̀ sọ owó odúgbò nǹkan tó wọ́n gbogbogbò ìmọ̀ wà lè lójú ẹ̀ sí
0: kò ní ṣe orí ń tawọ́ ẹbí ń pa
1: wá tó bá dẹ̀ dì yẹn ọ̀rọ̀ bí lọ sí ilé epo kó rè pò rè tó bá dẹ̀ ṣe lè pò lọ sí ilé epo wà ṣe àwọn mọ́tò wà á ra nǹkan tí ẹnìkan ta lẹ́gbẹ̀ẹ́ rí kò sí ni wo subsidy ti wọnú kíní yẹn ṣùgbọ́n ẹ̀ ṣe yẹn ẹ wá lẹ́ náà sì sọ rẹ bílíọ̀nù ẹnu yẹn là wà ìyẹn náà sọ ní ìjẹta tọ́ ti fi gbé mi dé ní àná àbí ayéjẹ wọ́n gbọ́ sọ sí sọ̀rọ̀ bílíọ̀nù jẹrin àti gbogbo àṣì calculation yẹn lánàá o lẹ́ ń ká lé ní ibẹ̀ wọ́n ti gbé mi dé ní ìjẹta náà wọ́n ní pé ministry of humanitarian affairs and poverty reduction wọ́n ní pé àwọn fẹ́ ná $1 billion
0: lórí
1: ẹ̀yìn ọmọ nàìjíríà wọn sọ pé iṣẹ́ àkànṣe ẹni tí ó lè náwó subsidy fáwọn ọmọ olùfẹ́ àti jàǹfààní ẹ̀hún tó ní pé subsidy iná wọn ti yọ ọ̀làjì ẹ̀ báyìí pé tó máa fi di january tó ń bọ̀ yìí wọn máa yọ gbogbo ẹ̀tàn yányán tó bá dáhùn ìgbà yẹn náà dẹ̀ máa dìbò àwọn olùgbà yẹn káláwọn ìṣẹ́ bẹ́ẹ̀ mọ̀ wọn máa fẹ́ ọ̀sùn síwájú ìgbò fi lọ ni ẹ̀ ń bá gbọ́n ló gbọ́n ẹ̀ bá gọ́ àgọ́ náà ni ṣùgbọ́n nígbà tí wọ́n sọ nìkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wọ́n ní pé tó bá máa fi di january ó bá máa yọ̀dọ̀ sọ́sìdẹ̀ lórí yìí ná ìyẹn ní pé unit kan di 225 naira fún gbogbo olú irú orílẹ̀-èdè bẹ́yẹn lẹ ti wá mú $1 billion tó pé nígbà tí ẹ fẹ́ ṣe àkórí ẹ̀ hope iyen ireti ta re lo nbe ka ki te mi ireti ireti ofo ni ko so go be kan nu e
0: to ba bi ireti otun ma ni
1: ireti ofo gba ni lo ko tu wa wo po ta mo Nigeria wa le ni yo ireti ofo han han ni le wa le gbe $1 billion jade e te fi so di project kan so so ba gbe koda a fe fi se ibi ti awon elese ma ma gba legbe titi a fe fi se ibi ti awon etile ma gba bolu e fi sori nkan meyen e kan ni bi e fe fi support households
0: awon ile wo na fe fi support awon mo le bi wo na fe fi support abi na fe fi ran lowo
1: ye mi $1 billion igbe igbe yin na te ba si na e bi bo se na ti 600 billion mo se na daada yen na ton na re yen na ti go lo ran fa ni yen na be na ti $1 billion se mi $1 billion
0: je owo ipo o
1: e mi $1 billion je $1 billion ni lu da den paro be ko sowo ko sowo ko sowo ko sowo bi subsidy o se le tin se bi eleyi bayi ile asofin o buwo ru ko se en to se nkan kan kan won ko de gbe $1 billion jade
0: se ko ye ka won yin o buwo lu
1: nigba olohun ye kan buwo
0: nigba isejoba baba eyin obasanjo mo ranti boy awon ile asofin bon se ma n ba baba fa de mo gbo iro eleyi o lo tohun o lo
1: koda to fi de ori David Mark ati Jonathan won jo wa ni be kan na ni sugbon
0: nga saraki wa nbe gan won fa
1: saraki na se to le se die bo tete gbe emi no furu gara
0: e sugbon gbiyan ju
1: o se die olohun se die olohun se die
0: tawon eleyi fa rara
1: ninu wetemi David Mark ni senate president ati ni tani kan ninu wetemi ninu wetemi lati 2015 ya ni senate president ma Nigeria sugbon saraki te to si gbe peli die ju e to wa mele lowo yi ah oro
0: oni to dara ju lo re
1: e ba bi o Allah ila kayo bi la kayo kan se lo
0: ah
1: ninu wo ye temi o ninu wo ye temi ala ran ara ko ise to se counselor ya fure be se chairman national assembly won le koko bo ta bo se be $1 billion se jade ta lo fowo si to wa ni constitution Nigeria be ko bo kan bi ro jade su won esu won joba le je be ile asofin won ti wa pa ile asofin ti se mo ti gbe na fe yawo a lo se house of assembly ti fct minister ba fe yawo oh ni house of assembly be national assembly ma se house of assembly fun won fct lati ojo ti wicket di minister august 2023 titi di akoko yi gbese won to fi gbere lo si bi 300%
0: ah ah
1: senator to de n soju fct se pa bi le ma ni senator meta fct e kan pere lo ni ile je kin give olohun ti oun soju fct re olo de fi benu so pe Wike o gbe loan approval
0: kakawaju
1: national assembly
0: ah bo lo se wa ri gba
1: awon banki ti seri ka gbe joba fe soro fun ijo ti joba ba de be kan soro fun awon banki yen ni be kan bi fct re so won yan pada
0: be so ni won buwa
1: tori pe won awon banki yen o tele ona to ye kan tele kan la won ni so wo yan pada
0: e won ko ba awon banki bayi
1: kan ko ba won wọ́n mọ̀ nu ara wọn ṣe wọ́n ní internal control nu wọ́n ní odidi department wíwà fún government relations wọ́n mọ̀
0: ẹ kọ́ lórí táwọn náà fowó lẹ̀ láìsí pé ìbuwọ́lù wa láti
1: àníkọ̀tí ẹ̀ka fi jẹ̀yà nìyẹn sẹ́ pé tíjọba mi bá dé kó lóhun ọ̀sán padà lọ́kọ́tù lóhun tó lóbi jáde yẹn ṣó wọ́n bí ẹ̀rọ kò bí jáde tó bá sì yẹn fún báńkì mẹ́ta orí àwọn tó kú àrí sẹ́ẹ̀tì street ní ọ̀kú sẹ́dá
0: ẹ jẹ́ lọ polówó ọjà nígbà wá padà dé àbọ̀ sọ́rọ̀ owó orí tí ó ju tí wọ́n gbà lé ọwọ́ àwọn tí ń wo bàálù òfurufú ìkànnì world radio 89.3 fm ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kálẹ̀ sí òpópónà láàfin avenue lórí ọ̀lẹ́ ẹ̀sìn nílùú ìbàdàn náà lẹ́ ti ń gbọ́ wá à ń padà bọ̀ ná nígbà bá dé láti polówó ọjà mọ̀ sójú òpó lẹ̀ fẹ́ yẹn ra lé ẹ mọ̀ yín kúrò nǹkan nìyí o.

0: ẹ káàbọ̀ padà sí ìkànnì wells radio 89.3 fm ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kalẹ̀ sí òpópónà láàfin avenue lolúyọlé estate nínú ìbàdàn àwọn nọ́mbà àti owó ojú òpó yìí náà lélẹ́yìí 0916893 1000 0915333 4893 tàbí 0911333893
1: hello.
0: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Ọlọ́ ìtàn ni.
2: Àrùn ẹ̀bùn gbọ́lé bí.
1: Ṣèwà pa.
2: Ọba mọ wa o.
1: Mo láìpẹ́ ṣe ń pè 600 billion láìpẹ́ ṣe ń pè.
2: Ó tó fọyán lórí bàbá ó yẹ
1: pọ̀. Ẹ ráhùn pípò yìí Ọlọ́run ó yẹ kí èèyàn lọ wá àkùṣẹ́. Ọlọ́run kí èèyàn fi nǹkan mí fún wa.
0: Ẹ ṣe sùúrù.
2: Dẹ́ẹ̀dẹ́ o bàbá.
1: Ẹ bí ló ń bá ayé wa fun design ya ye wa awon no seto kada wa bayi baba ba se gan ni o ti yan fin kole yan fin jeun tin yi
2: se
1: ba fe je to wu ni o
2: ti
1: o se ko fe ni je ku je to fun ba ku lo jije o awon ti yi e ka won ti nagbara ju olojo ni
2: baba
1: se won ko so so si ba wa bi
2: be
1: ni but if anybody ba ba go not abu won so we tackle da won so we tackle
2: be lo go olorun sa
1: àwọn gómìnà tó ṣe tán wọn fún wọn ní mọtò lòtú lọdọọdún àbí kí nìkan ọràn fún wọn àgbọràn fún wọn.
2: pẹlú ògo ọlọrun sọ ọdún mẹrin mẹrin.
1: kí ló dé tí wọn àwátáwá ní nǹkan tá a nọ ọrọ yìí pé kí lè ẹnìbọ̀ tó di gómìnà ẹ̀yẹ bíi tiwa ni ẹlòmíì gan bẹ́tà gómìnà mi
2: wọn ò fẹ́ bá wa jẹ́ ni sà.
1: ẹlòmíì gan bẹ́tà mínísítà tó kó di mínísítà. ẹ wá di mínísítà kan ẹ di gómìnà kan ẹ di nìkan fẹ́ ẹ wá ṣèlú bàṣàbàṣà má dé túbọ̀.
0: ẹ ṣeun mr gbọ́láhàn.
3: 0916893 1000 0915333 4893 títí káwọn ọmọ yorùbá mọ máa bára wa jà nígbà tí akíntola àwọn ọlọwọ ìjà máa wọ tó lè ìjìyà tó ń sún o ọmọ yorùbá tó bá ṣe nǹkan tó dá iná jà sọpọ tí ẹ o ẹ jẹ kí gbogbo wa lọ gba tó ti wá dání o ẹ ṣe ẹ máa gbé tó bọ.
2: ẹ sà.
0: ẹ ṣeun mr sam láti liberty ẹ jẹ́ àmọ́ ìpè yìí hello.
4: hello ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀ sà.
4: olóyè sọ̀rọ̀.
2: bàbá mi.
4: Bàbá rẹ̀ àdúrà.
2: Àmì bàbá.
4: Ìyá rẹ̀ lẹ́nu
2: rẹ̀. Àmì bàbá.
4: Ọ̀gọ́rọ̀ rà padà o.
2: Àmì bàbá.
4: Ìjẹ̀sà ló kò wé kàn. Yòówó ọdún wà ní kò ọdún lọ̀gọ́rọ̀ padì mọ́.
2: Bẹ́ẹ̀ni.
4: Ohun tó wà ní kò tí wọ́n tó fẹ́ ṣe kán tó débẹ̀ ni wọ́n ṣe. Kí ni wọ́n pè ní household pẹ̀lú $1 billion sígbó náà tó ń ṣe ìwé Olùbàdàn.
0: Bàbá wa ẹjọ́ orúkọ yín sà.
4: Abimbola lorúkọ mi.
0: Yes sir.
4: Àbí tí mo sọ̀rọ̀ sí yẹn lórí ìfọ̀nù.
2: Ó lè jẹ́ ìnáwó fún sà.
4: Àyẹ̀mí kẹ̀. Ilé tí wọ́n kọ́kọ́ gbé jáde láti ta kò wọ́n. Àmọ̀ bá ti kú náà kankan náà jọ ni wọ́n. Ṣé ẹ̀yin gbowó mẹ́rin?
2: Ẹ ọ̀ràn rántí fèmí sà.
4: Èmi ò rí nǹkan kan tèmi.
2: Ok.
4: Èmi ò mọ sábàjẹ́ máa tọ̀rọ̀ nífẹ̀ẹ́. Àwọn ẹ má jẹ sọ ẹ̀fọ́ lórí
2: eré.
4: Ẹ jẹ má sọ àti mo parọ ni olóyè sani.
2: bàbá mo gbọ yìí sá.
4: ó torí mi ò mọ tó ń ṣe àwọn èèyàn yìí o àdéhùn ó ọrọ tẹsán lẹẹkan yẹn lórí ju mojútọ lórí rédíò kan mo ní àpàdé ipò gan kò lè jẹ janitor class ká má sọ pé yóò ṣe kánsílọ mi ò ṣeré kí ló wà lórí ẹ ẹwọ sanpe jáde ó jáde kí ló ń pè ní ọsọ fún fẹmi. Èmi ò gbọ́rú ìyẹ́rì ó dẹ̀jọ́ ẹgbẹ́ ìfọ́sọ́ ńgbà kan náà ṣe ṣe fi wọn ní stopping with the clean after 2027 election.
2: Bẹ́ẹ̀ni.
4: Ṣé tó bá jẹ́ fábí tiẹ̀ náà ń pa. Ṣé ẹ̀yẹ yíyí máa ń sọ̀rọ̀ báyẹn tó ní òyìn máa ń sọ̀rọ̀ báyẹn pé stopping with the clean. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ clean with the stopping after 2027 election. Ẹ̀yẹ́ ẹ̀ máa dé.
0: Hello. E karo sa oruko yin ati te tin pe wa.
1: Oloye akiti omo yin.
0: Yes sir.
1: Ba ko loko apata Ibadan.
0: Yes sir.
1: Okay Oloye.
2: Baba e karo sa.
0: Yes sir. Yes sir.
1: Era.
0: Yes sir.
1: Sari. Iru ke ba ti yolu. Iru joba wo le se. Se ni le ko ta ba se ko se fu wa ti se ko ti awon ba se. Awon ko ta won pe lu de ba wa. A ko pe na wa se o. Se bi awon la di bo fun won. Eh? A ni ko ta se ni pe e je ki epo ikun wa de. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. I want to go to the hospital. You see that? Like, what do you want? Like that by you. Say one, paro, kuwa. So go to the kongkowa, so, and you have to wait for kongkowa. And you can, and you have to see what you say, one plus, say that. Ah, I want, Marco, so it's not, no. Although, I mean, I have to wallet, you know, the radio car. I'm going to go to the radio car.
0: 0916893-1000. Hello.
5: Hello, Karo.
0: Yes, sir. Oruko yin ati je tin pe wa, sir.
5: Ademola ni o.
0: Yes, sir.
5: Lati Odo Ona.
0: Eseun.
5: Kekere.
0: Yes, sir.
5: Ekweto.
0: Olorun lo nto.
5: Mo de ki atokun. Mo tu ki Oloye san nina.
2: Abay Karo, sir.
5: Agbara yin ma po si.
2: Ami ateyin na, sir.
5: Eh, ni sa re.
2: Ami ateyin na, sir.
5: Egbon mi kan ti pe ki eni to pe lati to pe. O ki awon na. Seri Oloye san ni mo fe bere kan ta.
2: Yes, sir.
5: Se awon ti o ma advice ijoba yi.
2: Yes sir.
5: So so fun yi pe kiyan ba ti di are, eyan ma di Olorun ni.
2: Ire o ko ri be se o.
5: Tori mi o mo nkan ti baba yi fe mo le aye ton wa yi. T'Olorun ti se fun won. Ton wa tu wa de bi ijoba ton o wa be ti se gogo bo se daada ka wa so mi mo. Ejo odun melo Dangote ti ko refinery. Elo de ni Dangote ko refinery ti Nigeria ya lowo. To je ki priority to run le ma se fa o mo Nigeria. Tara ko ko ni fo wa ni sin wa ni ko fun wa ni rice se ba ni ayawo yo bi mo wa ni ko fun rice se ba ni yanjo wa ni fun rice se ba la moto wa ni fun rice ejo kini fi joba yi fe to fe fi aye dano Mandela ni e ko loju one time lo lati turi aye se eh Jose Mujica president Yugoslavia to ti ku wa kon first wa ti lo to fi ku ko ku ninu farm e to fi se joba ogun yen tara fi ati joba e wa fi propaganda e se fi e wa ko Nigeria e wa so pe kama fara da re yin se joba to ba ye ko won ni advance bi to eyan kin bi olorun leyin to ba di are orile de yin o ya wa ti change pe ko tin ko ta won fe laye mo tolorun ti fa won awa ni okada da so mu lo mi o ro won re ko lati nigeria lo jojo e ko lati o man je ni yara ko so kada ti mo fin gbe lo bi se ki ma bo wale olorun a sanu wa lo orile de yin
0: e
5: se baba mi
0: e ma bi nu e lo fokan bale eh 0916891000 Hello.
6: Ekaro.
0: Ekaro sir.
6: Ekoro ni o.
0: Yes sir.
6: Ngba to ba da anu wa nsi aseyan pe ba.
0: Ami sir atayin na sir.
2: Yes sir.
6: Ai si fala de ase gbogbo apata ni.
0: Yes sir.
6: Ero du gbogbo awon yen tin so la taro o gidi ore ni. O si je ki baba Tinubu na o wo. Won awon yen pa bi o gbe ni bi a lo n pa do pe ara niyan. Ara ba niyan. O ti nkan mi ti wo. Ìyẹn wá ń pè é ẹjẹ ẹgbẹ́ ní ẹgbẹ́ ní gáàsì oníkìní. Ìyẹn mélòó ni ó lò yẹn? Ibi wàhálà wà níbẹ̀ ti wọlé gbẹ̀rẹ̀ báyìí ni wàhálà yẹn ti wọlé. Ibẹ̀ lọ́yẹ kẹ́ẹ́ lọ. Bẹ́ẹ̀ ẹ jẹ́ pé 500 naira lẹ́ sọ́dà. Síbẹ̀ bẹ́ẹ̀ náà owó ni wà ń bẹ̀ náà. Ẹ rẹ̀ sí àwọn ènìyàn àwa ká ti dè fi àwọn ẹ̀ wọ́n ní wọ́n tún owó lóòótọ́ èmi ò rówó bè ní ilé mi. Àrí owó kankan tí ọmọ Nàìjíríà ó pè tí wọ́n bá rówó tí wọ́n sọ pé àwọn rówó. Wọ́n rò pé owó kankan kan ń pa ẹ̀ ti dàgbàlẹ́sẹ̀ máa parọ́ ìlú parọ́ lọ. Ìwà àti iléeṣẹ́ ní ṣìkà ti máa parọ́. Ìlàbẹ́ tó lọ ń bá lọ́wọ́ wa. Ìgbésí ayé yẹn ò dá o. Bàbá Tinubu ẹ ronú yín dáadáa. Ẹ ṣe dáadáa pẹ̀lú ọmọ Nàìjíríà o. gbogbo ẹ̀ la bá ń lé ayé àìsàn sílẹ̀ sílẹ̀ ayé náà ni.
0: Ẹṣeun bàbá wa. Ẹṣeun Ajib Alayande. Hello. Ẹ káàárọ̀ màá, orúkọ yín àtúntò ti ń pè wá.
7: Ẹ kú ètò ìyàgbé nẹ́ẹ̀tì láti ìpínlẹ̀ Yọrọ.
0: Yẹ́sùn.
7: Ẹ kú ètò bàbá mi tán yín.
2: Ẹ káàárọ̀ màá, ìyá mi.
7: Ẹ kú ọ̀rọ̀ ní gbogbo ìgbà.
2: Yẹ́sùn màmá mi.
7: Ọlọ́run wá sànù wá máa kájọra yín lọ
2: sí. Àmì àtẹ̀yìn náà màá.
7: Tó o nígbà tí àwọn mí ò bá mọ̀ fún wá ní wọ́n ṣe lẹ́fọ̀ndì kọ́ọ̀tù tààtàn là ń sọ tẹ́lẹ̀ o. Torítorí ẹ̀ láti lè rán ọmọ ní ṣèṣẹ̀ yunifásitì. Ìfẹ́ bí àwọn ọmọ ọdún lóde káwọn ọmọ o.
2: Ìfẹ́
7: bá bẹ́ẹ̀ lè jẹ́ ìfẹ́ fún. Akẹ́kọ̀ọ́ bá ń kò tí ìyí àwọn èèyàn kan máa gbọ́wọ́ ẹ̀lú wọ́n lè máa kẹ́kọ̀ọ́ ọlọ́run máa tágbára yín ṣe ọlọ́run ọkọ̀ wa yóò bá wa sí ẹ̀pẹ̀lẹ̀ ká.
0: Ẹ ṣeun ìyá wa Jeanette. Hello. Yes sir. Orúkọ yín àti ẹtí
8: gbọ́dọ̀.
0: Yes sir.
8: Kò fi owó àwọn bàbá wa tó ń gbọ́ 89.3. Màmá wa tó ń gbé náà tó ń gbé. Ó yí àkọ́dà kó yí àwọn tó ń gbọ́ rédíò stéṣàn fún àwọn tó ń gbọ́ bó rédíò stéṣàn mí ìlú. Ó dẹ̀ jẹ́ kí inú mi dùn. Kí ló dẹ̀ fà? Àwọn tí ń gbé wa, wọ́n ṣàlàyé. Àwọn aláyàn iná, ọ̀pọ̀ yóò ní ìjọba o. Ṣé rí strike ta fi ń pè yín náà kí ẹsẹ̀ sáré pé o lè yí àwọn kan tí wọ́n ráyè pè wọlé tán lè ń gbọ́. Jẹ́ ká fi sọ fún ẹlẹ́gbẹ̀ẹ́ wa tó o bá ti kó o ẹlẹ́gbẹ̀ẹ́ kí ó ti lọ́wọ́ ilé gbà mọ́ ṣùgbọ́n sọ fún tó wà lẹ́gbẹ̀ẹ́ kó má bàa jẹ́ ẹ̀yà mọ́.
0: Hello. Àgbọ̀ yín o bẹ́yà kẹ́ ẹ tún pé 0916893 1000 0915333-4893.
9: Hello. Hello, Carol.
0: Yes, sir. Orúkọ yín àti ẹ̀ tí ń pè wá, sà.
9: Orúkọ tèmi ni Taofeek Abiodun láti Olómi.
0: Ẹ ṣeun, sà.
9: Mo kí ilé ìsàn ni o.
2: Bàbá mo kí yín sọ o.
9: Ọpọlọ ti dàrú o.
2: Àmì àtẹ̀yìn náà, sà.
9: Olóògbé ẹ̀dàkùn fẹ́ bèrè kan lọ́dọ̀ yìí.
0: Ẹ sà.
9: Ẹ̀dàkùn ẹjọ́ olé ìsàn ni ẹjẹ́ kan máa wálẹ̀ mẹ́ta lọ́sẹ̀ẹ́ jọ lọ Ọlọ́run. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tí mo pè mo ní pátọ́ọ̀mù yìí náà ń gbọ́ báyìí àwọn tó fi pè mí sí wọn tó tó káàkiri fẹ́ẹ́ wọn ti gbé rédíò yìí náà ń gbọ́ báyìí fún ọ̀rá ìpè wọlé mi. So àwọn olóòsàn ní sọ wọ́n ń ṣe ọpọlọ wálẹ̀ gan-an ni. Nfa ṣe rí lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí ẹni tó bá kẹ̀ ń sọ̀rọ̀ lé èmi ò kẹ̀ sọ̀rọ̀ lé mọ́kí kéèyàn rẹ kọ́lé. À ló ń jẹ tí yóò jẹ ó ṣe wọ́n jù. Ṣé a fẹ́ wọ mọ́tò jáde sí yóò mọ yàpò yóò mọ ronú kó tó jáde ni. Irú ìlú wa nìyẹn ìlú tó yàn tí ó ń jẹ dáadáa ṣé ló wà mọ sọ̀rọ̀ lé. Ẹwọ́n yẹn kó ẹwọ́n yẹn sìmẹ́ǹtì ẹwọ́n yẹn gbogbo nǹkan táwọn òṣèré gbà. Ẹjọ́ ìdọ̀kan ìjọ sọ lọ ẹ bá fún ìsàn nígbà bí ẹ̀mẹta ẹ̀dàkùn ẹ̀bá sọ àwọn aláṣẹ.
0: Tó bá dọ̀la lágbára Ọlọ́run ní gbàgede òṣèlú láti aago
2: mẹ́sàn-án
0: bọ̀
2: dàgó
0: mọ́kànlá.
2: Ọ̀rọ̀
0: òṣèlú gangan ni ẹ láǹfààní àti gbọ́ dáadáa. Ẹ ṣeun bàbá wa.
9: Bàbá ṣe o. Ọgbọ́n gba ìpèjì ọbẹ̀ tó wà ń ta yìí o.
0: Ẹ sà àmì Ọlọ́run bá wa ṣe. 0916893 1000 Ẹ̀jẹ̀ á mú ìpè yìí. Hello.
10: Hello, olóyè àti ìpínlẹ̀ ìlú ẹ̀kọ́ sí.
0: Yes, sir.
10: Ẹ jọ́ta olóyè kan ní.
2: Bàbá.
10: Tí ìjọba bá ṣe kọ́kọ́ kan, tí wọ́n dẹ̀ fi àwọn ìpínlẹ̀ kàbíyọ̀ tá àbí ẹ̀rí ìlú àpá ẹ̀ tá àbí ipa ẹ̀ lọ́rẹ́
2: ó yẹ kán ṣe kò tá bá fẹ́ fún wa ni. Ẹjọ́ sọ̀rọ̀ olóye kíní yẹn ò já gírí. Bẹ́ẹ̀ni.
0: Olóyè ṣe lè pè wá padà.
2: Kí ni ẹ mú kẹta sọ nípa yìí kẹta bá fẹ́ kí ìjọba ṣe mú de agree pẹ̀lú wọn lórí yìí kẹta bá fẹ́ lé kí ìjọba fún wa.
0: Hello.
10: Ẹ káàárọ̀ ma.
0: Yes sir, orúkọ yín àti ẹ̀ tí ń pè wá.
2: Alájẹ.
10: Olóyè sọ ni.
2: Aba mi Alhaji Odumade.
11: Akojumo.
2: Yes sir.
11: Iyawa.
0: Yes sir, Akojumo sir.
11: Bola ni o so lo tape tabula.
2: Oriji mi o ye fe jora laaro yi ni sir. Yes sir.
11: Ole sir ni.
2: Baba o, baba.
11: Adura le mi je kan, adura le mi fe se fun. Adura le. Olorun ba ko ba mi lore ni.
2: Ami ateyin sir tomo tomo.
11: Gbogbo atotonu yanana. Mo le si. Olorun ba laanu ko le je ko lo lasan.
2: Ami sir.
11: Awa na ta jara ten to so na pe ojo na to to to e ka ya si awa na olorun ma sha ni ile ti kun
2: ami sir
11: olorun ma sha le di ko abi egbadun te tun tan mo le si o sha je pasiko yi o sha je pe iboku ofu merin eja ku di etan ele ti se ele to n bari ajo lo ni pelu aye electron to so kan ni godo re e se ku selu adisa
0: o seun mi so ale kan san ni mo fe ka moro yi nu wero in naira metrics ka to lo tori ko ni da ka de ni lagara hello
12: ma
0: yes sir
12: e ma binu ade ma su fada
0: binu tori yin la se wa nbi
12: mo so ti ma pa mi le ole san ni
2: yes sir
12: awọn kan ma ni pe omo wa ni de awọn kan so wipe je ti baba ibo mo yin lowo mo so ti te lose wa so mo ko si at the end of the day no si baba wo bi ko be ni o n kala ti awọn je pe baba kan bo mo yin lowo head ma so en ti ko si ko si le ko ri orilede isorilede ko ya oni se pelu oro to wa le awọn yan ma so re ya pe je pe baba ibo mo yin lowo je ko se tan e to ri film wo la ri to ba ti se kan ti o ba ti ni tun mo ta wa lenu ba de be ti se na o ba da na
2: e ru bo ta be ni sir
12: ni ti o jo polopo ni wa ma ti se e ya pe e je baba ko mo yin lowo o wa n ba yin ta ti aye yin ma ni aye iwo lo n ta ti se
2: e ti o ba ni point lo n du koko mo yin sir e ba ni point a sale yo oro e ma du koko mo yin
0: e ja mo yin we
2: empty trade la
0: hello
13: e ka ro mo o ka ro sir
0: e ka ro sir oruko yin sir
13: e ku se olu lati oluyole ni bayi
0: e seun sir
13: ejo ati eyin te wa nbe ejo se ri jo lese aje ri sa
2: akwadi e ma njo le kokan
13: gba to fe ti da awon lo nbe adie ma njo ti ma sa ki ti awon kokuru ati awon eranko die die adie ma njo awon mo enikan lo ma njo fun ka ti fun won lo nje tori ko lo mu to fun awon mo e to ba ri omo mi elomi ni to si uma pa mo to ma sha da lo ni
2: bẹẹni sir
13: to gba won to awon omo e to tele le tele lo nko a lo ma njo fun so awon adie to ti le da seyin ngba ti a saba nbo awon yen o le yen o le wa lati e pe oh nbo so ngba ti to ti doju ko le lawa sa ti ma gbe omo yen e so fun are wa yi pe ki mo la ba ti de waju e mo fe soro ibi tó bá máa láǹdì sí mo lẹ́jẹ̀ tó àwọn tó bá fẹ́ràn ẹ̀ kan sọ fún ó fẹ́ da ọ̀nà ara ẹ̀ gbogbo ijó tó ń jó yìí àwọn ọmọ ẹ̀ nìkan lójú àtàwọn tó wà lẹ́yìn ẹ̀ kò mú nǹkan kan jáde gbogbo ìjọ ń gbé jáde ẹ̀ irọ́ ló wà nbẹ̀ torí kò sẹ́ni tó lè sọ pé báyìí báyìí ni ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí àti ọmọ ilé òdó fi ọya rí o ní ìpínlẹ̀ ọ̀yọ́ ń bí kò sẹ́ni tó ti sọ̀rọ̀ pé àwọn rí nǹkan tó wọ́n tó ń ṣe o ọlọ́run bá ní ṣàánú ẹ̀ o o le runu arojile ọlọrun ba ni si lọpọlọ
0: e seun mo fe ka soro lori eleyi ni inu weroyin naira metrics won ni iwo orin ile adulawo je ibi ti awon alase tin gba owo ori ju lowo awon ti won fe rin ajo pelu oko ojo ofurufu
2: ja mo pe
0: hello
14: hello ka
0: yes sir
14: ni ta tin la tori on
0: e seun
14: o to aro tonu lata
0: e seun
14: e gba ko yen si wa le ti ọlọrun kò ní pa yín fún wa.
2: Àmì àtẹ̀yìn náà sọ̀rọ̀.
14: Gbogbo ẹjẹ́ ń sọ̀rọ̀ náà, àwọn kan náà wà tó yẹ pé tí wọn ò ṣí o.
2: Democracy ni.
14: Wọ́n ṣe program kan níjọ Tuesday. Wọ́n ní láti máa pè padà wọ́n tako bàbá àwọn fẹ́dẹ̀ pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ yẹn kò ṣe. Inú wọn bẹ́ẹ̀ etí wọn ò ṣí o. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. Tòbí ẹjẹ́ ń láwà lẹ́yìn láwà létí ọlọ́run máa wà ẹ̀ wá ń tọ̀ ṣe ẹ̀ wá ń friday ẹ̀ wá ń sátọ̀dẹ̀ tó àwọn náà kì í gbọ́ yín dáadáa.
2: ẹgbẹ́ àwọn ọmọ ti sátọ̀dẹ̀ àti sọ fún wọn sí wọn á bẹ sátọ̀dẹ̀ náà lábẹ́rẹ́ ọlọ́run sọ. ọ̀rọ̀ tí ẹ sọ yìí ti airline yìí ní káàkiri àgbáláyé àwọn ìlú tó máa fẹ́ lọ káàkiri táwọn ìlú máa fẹ́ lọ iye pàápàá jùlọ ní europe iye tí ìjọba ń gbà lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn airlines orí kọ̀ọ̀kan ojú bíi $32 lọ ṣùgbọ́n nàìjíríà $100 ìjọba máa gbà lọ́wọ́ yín fún ìgbàfẹ́ rìnrìn àjò lọ́wọ́ àwọn airlines so ẹ wá wí sí ẹ lẹ máa gbé owó plane lọ.
0: Hello, ẹjọ ní ṣókí.
15: Ní ṣókí Sanyola Adéyẹmọ ló pè padà bàbá ọ̀pọ̀rọ̀ rẹ̀ òní nígbà tí jẹ́ kí gbogbo wa tó wà lẹ́gbẹ̀ẹ́ wa ẹ jẹ́ ká sọ fún wa kára wa lọ́yẹ̀. Mo láì kọ̀rọ̀ sí bàbá tán pọ́n ní tó pè wọ́n ní kí wọ́n sọ nǹkan nílẹ̀ yorùbá tí tinubu ti ṣe fún mẹ́ẹ̀kan náà tó láti sọ pé yíbù àpé kò máa lọ.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun.
2: $100 ní Nigerian government ń gbà lọ́wọ́ airline lórí passenger kọ̀ọ̀kan ní Europe $32 ni. So ibi tí wọ́n ti ń gba $32 lọ́wọ́ wọn, àti tí wọ́n ti ń gba $100 lọ́wọ́ wọn fún the same distance, èrò olówó ẹ̀ máa pọ̀ jù. Òun ló fà á débò jẹ́ pé Africa ni ó ní young population jù lágbàá láyé lórí àwọn tí wọ́n ń lo plane. Africa ò contribute ju 2% lọ nínú àwọn tó ń gun plane.
0: Ẹ jọ ẹyin èèyàn wa lè gbé pè mọ́ àti ń lọlé. Ẹ ṣeun àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọgbẹ̀yìn lágbára ọlọ́run ẹ ń pàdé àwọn ikọ̀ míì ní ọjọ́ ajé orílẹ̀-èdè nàìjíríà yóò dá gbogbo ó sì ṣe dáadáa. Mr. Ọlẹ́nìkan san ní
2: ìṣó. Ẹ má bínú ẹyin tẹ́ ń pé ìfúrúfúrú fóònù ló tanná báyìí. Ẹnjíníà wa kọ́lọ́ ṣàánú mùdùmùdù pọ̀ ní nàìjíríà tá a lè jẹ ẹ ká gbà lọ́wọ́ àwọn ìjọba ká gbèsè nu ara wa.
0: Ẹ ṣeun mo dúpẹ́ ọlásán ní golden voice on radio lónìí àtayọ̀ ní ká fi pàdé ó dìgbà kan náà.

Ẹ kásán o, àsìkò iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé la mú wá fún yín láti ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wales Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóyédè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ tó ń ti àwọn ìpínlẹ̀ ṣe tán láti ṣe àgékúrò owó ìgbòkègbodò ọkọ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù kẹwàá. Adélábù ti jáwọ́ síkàlẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú àti pé ẹjọ́ nígbà tó sì ń pè fún yíyanjú aáwọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC. Ààrẹ Kóńgò pè fún ìjíròrò lórílẹ̀-èdè ọ̀hún láti dáwọ́ lásìgbò dúró. Ọba Norway èèyàn Harald ni ó jáde láyé ní ẹni ọdún 91. Nínú ìròyìn, eré ìdárayá ààrẹ Tinubu pàṣẹ àtúnṣe alágbára lẹ́ka ètò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè yìí. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti ṣàlàyé wípé ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ 44 lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní wọ́n ti ń fojú sun ọjọ́ kìíní oṣù kẹwàá, eléyìí tí ó jẹ́ àsìkò tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ó bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìgbádùn àwọn ìgbòkègbodò ọkọ̀, eléyìí tí owó rẹ̀ ó dínkù púpọ̀ látàrí àwọn nǹkan tí wọ́n ti láǹfààní àti kópamọ́ àti ìbẹ̀rẹ̀ sí máa lo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọkọ̀ tí ń lo afẹ́fẹ́ gáàsì àti iná mọ̀nàmọ́ná. Ààrẹ Tinubu ṣàlàyé wípé àwọn nǹkan tó jẹ́ pé owó rẹ̀ dínkù yìí òun ló jẹ́ ọ̀nà àbáyọ míì sí owó epo, eléyìí tó ń gbẹnu sókè, eléyìí tó sì gbọ́dọ̀ ní ṣe pẹ̀lú àdínkù sínú ìgbòkègbodò ọkọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹnumọ́ wípé àwọn àǹfààní lórí àwọn nǹkan tí a pé wọ́n ń ṣàmúlò lásìkò tá a wà yìí òun ni wọ́n pé wọ́n gbọ́dọ̀ mọ̀ sí gbogbo àwọn awakọ̀ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbọ́dọ̀ jẹ̀gbádùn rẹ̀ lọ́nà kan àbí omi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ṣàlàyé lálẹ́ àná nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n síta lójú pa ìjára X rẹ̀ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn gómìnà eléyìí tí ó wáyé nílùú Àbújá nìkan àìrọ̀lẹ́ àná. Gẹ́gẹ́ bí ààrẹ ti ṣe láǹfààní àti sọ̀rọ̀, ìjọba àpapọ̀ àti àwọn ìpínlẹ̀ ti fẹnu ọ̀rọ̀ kò láti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ alájùmọ̀jọṣepọ̀ eléyìí tí ó ṣiṣẹ́ lórí àwọn ìgbésẹ̀ àti ètò wọ̀nyí ní ṣísẹ̀ntẹ̀lé. Lánàá ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé alátìlẹ́kùn mọ́rí ṣe pẹ̀lú àwọn gómìnà tí a fi wọ́n dìbò yàn lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC, eléyìí tí a túmọ̀ sí ẹgbẹ́ àwọn gómìnà onítẹ̀ ọwọ́ iwájú Progressives Governors Forum ní ilé-iṣẹ́ ààrẹ tí ń bẹ nílùú Àbújá. Ìpàdé náà ti ṣe lánàá òun ni a pe ó láǹfààní àti lọ ní ṣísẹ̀ntẹ̀lé lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò pẹ̀lú àwọn gómìnà àti àwọn olóyè nínú ẹgbẹ́ òṣèlú náà. Ní àsọ̀rọ̀ òkè, níbi tí a ti láǹfààní àti sọ̀rọ̀ lórí àwọn lásìgbò tó tẹ̀lé àwọn ìkéde àti ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ eléyìí tí ó rí sí ọ̀rọ̀ ìpolongo fún ọ̀rọ̀ ààrẹ, eléyìí tí wọ́n pe wọ́n ní ọkọ̀ jáde lọ́jọ́ Àbámẹ́ta Sátidé tó kọjá ti ṣọjọ́ 23 oṣù ta wà nínú rẹ̀ yìí. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn gómìnà náà wọ́n ní wọ́n lọ sí ọ́fíìsì ààrẹ ní nǹkan bí ọwọ́ aago 4 lọ́lù lọ́jọ́bọ̀ Tọ́sì àná lẹ́yìn tí wọ́n láǹfààní àti kóra wọn kúrò nínú ìpàdé kan eléyìí tí a pe wọ́n ní wọ́n ṣe tó jẹ́ ti ìgbìmọ̀ aláṣẹ tí ẹni tí ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima tó léwájú ìpàdé ọ̀hún. Ìjíròrò náà tó bẹ̀rẹ̀ láti ọjọ́rùú Wednesday òun ni wọ́n pé wà láti ṣe àgbéyẹ̀wò àti ṣe àtúnṣe àwọn àkọọ́lẹ̀ ọkọ̀ àwọn tí wọ́n ti láǹfààní àti síta eléyìí tó sì ń fa ìkànnínú láti ìgbà tí wọ́n ti fi ọkọ̀ náà síta fáwọn èèyàn láti rí. Bákan náà ni wọ́n tún ṣàlàyé pé lára àwọn nǹkan míì òun ló ní ṣe pẹ̀lú bí ẹgbẹ́ náà bí ó ṣe jẹ́ pé àwọn tó ṣe kókó ṣe pàtàkì nínú rẹ̀ ó ní wọn ò jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ tó wọn létí lórí àwọn àkọọ́lẹ̀ ọkọ̀ eléyìí tí wọ́n kó wáyé. Ẹni tó ti ìgbà kan rí jẹ́ mínísítà fọ́rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ olùdíje tó fẹ́ díje nínú ẹgbẹ́ òṣèlú APC fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́,
Iyan Oloye Baya Adelabu o ni pe o ti jowole lasiko ta wa ye lati pe ejo lori awon kan to ni se pelu awuyewuye to suyo ninu eto idibo abenu ejo oselu APC lati ja lati gba ticket ipo gomina eleyi to si wa nro awon idari ejo oselu APC lati se agbe kale awon ibimo ti o yanju awo eleyi to teyin eto na yo saju eto idibo gbogbogbo odun 2027 eleyi ti o wa ye Adelabu ninu atejade kan to jade lana nilu Ibadan on lo salaye pe erongba re oni ko ni se pelu pe boya ko ni eri ma jemiso abi igboya tabi idani loju pe ohun to ohun soro le lori on lojo otito sugbon ti o gbe igbese ye latari ife re si ti owo waju egbe oselu APC si waju eto idibo gbogbogbo odun 2027 o salaye sowo waju pe erongba yi to ohun gba oni o ni se pelu ipade to n se pelu awon adari egbe oselu ohun ati awon asoju to je awon iko to je awon ololufe re so fun awon lateleyin re lati ijoba ibile meteta le logbon ile to nbe ni ipinle Oyo lagba iroyin le okere le olomira Congo ni are re Felix Tshisekedi oni ape o ti sise loju ero re kan eleyi ti won fe fi pe fun ijoro kakakiri orilede na nipa ati mu alaafia ati lati din lasigbo tun sele ku lagbe eto iselu eleyi ti pe o waye latari aba kan ti awon olukaminu kan je ko de mimo pe igbese yi on lo npe fun bi yan pe yo ti se lanfani ati se sa keta gege bi are lorilede na ijiro yi oni pe yo bere pelu ijiro pelu awon teje alakoso ati igun gbogbo tun be ni orilede ohun ko to de pe o mo lanfani ati ma ti owo waju pelu ijiro ti o waye ni olulu ile na yen ki sasa ebi to ti je ko ti mo pe won mo lanfani ati ti owo waju gege bi won ti se so lori ero amohunmaworan ni kan ana ode ye are le na salaye awon iko ti won di hamara ati awon ti pe won ni won gbe igbese loko awon to je awon alagbara ile okere oni pe won ko ni fun laye lati kopa ninu eto na pelu bi iteso waju awon iko kan ile itan je awon iko lote ti awon ile ro na se atileyin fun oni pe won se idari ati isakoso awon apa ila orun to je ti ile olomira Congo are ohun teso waju pe awon olokopa oni yo je awon egbe oloselo awon egbe awujo awon asaju esin awon lade lade awon to je asoju olokowo awon to je eto eleko awon odo to fi ma awon egbe awon obirin oni won lanfani ati kopa ninu eto on to fi ma awon omo ile ohun na tin be locator

Ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ pé orí adé nílẹ̀ Norway ọba Harald Karun òní pé ó ti gbé ẹ̀mí mi báyìí ní ẹni ọdún mọ́kàndínní àádọ́rùn-ún lẹ́yìn tí pé wọ́n ní ó ti wà ní ilé ìwòsàn láti bí ọ̀sẹ̀ tó kọjá fún ìtọ́jú lórí àwọn ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Wọ́n ní orí adé ní ilẹ̀ Norway yìí wọ́n ní ààfin ti kéde pé Harald ló jáde láyé ní nǹkan wọ ìdájí òní nílé ìwòsàn ìjọba tó ń bẹ nílẹ̀ ọ̀hún ní agbègbè Oslo lẹ́yìn ìpapòdà rẹ̀. Wọ́n pe àwọn kan tó ń jẹ pẹ̀lú àsíá ní fún ti orí adé náà pàápàá jùlọ eléyìí tó ń bẹ lórí òrùlé ààfin ọ̀hún wọ́n ní pé wọ́n ní a ti ta sọ́wọ́ ìdajì lásìkò tá a wà yìí. Ìpapòdà Harald ló wáyé lẹ́yìn tí wọ́n pe àwọn ọmọ ẹgbẹ́ tó jẹ́ ti ilé ọba wọ́n ṣe àbẹ̀wò sí ní nǹkan bí wákàtí 24 sẹ́yìn kó tó di pé ọwá jáde láyé sí àwọn aráàlú tí wọ́n sì ti ń kóra jọpọ̀ níta ààfin náà láti bu ẹ̀yẹ ìkẹyìn fún orí adé tó jáde láyé ọ̀hún.

Àwọn tó jẹ́ agbẹnusọ àti alárinà lórí wàhálà àti lásìgbò láàrin ilẹ̀ Iran, wọ́n ní pé wọ́n ni wọ́n ti ṣe àgbékalẹ̀ àti ìtẹnumọ́ lórí àwọn nǹkan tuntun lórí àti ṣe ojú ọ̀nà orí omi ti Strait of Hormuz pẹ̀lú bí ilẹ̀ Tehran ṣe ń fẹnu ọ̀rọ̀ kò láti ṣe àgbékalẹ̀ àwọn gbèdéke àti àwọn ìlànà tí wọ́n fẹ́ kó tó di pé wọ́n ó ṣe àwọn ètò yìí ní ṣísẹ̀ntẹ̀lé gẹ́gẹ́ bí àwọn ọmọ ilẹ̀ náà bí wọ́n ṣe ń pòǹbẹ̀ fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ilẹ̀ Amẹ́ríkà wọ́n ní pé wọ́n ni wọ́n ti ń dáwọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìjíròrò lórí àwọn ọ̀rọ̀ ilé ètò ń ṣe bí ẹni máa ṣe àwọn àtìlẹyìn kọ̀ọ̀kan pẹ̀lú bí ẹni tí ṣe alákòóso àgbà nílẹ̀ Qatar bó ṣe ṣe ìpàdé papọ̀ fún adarí àgbà nílẹ̀ Iran ìyàn nílẹ̀ Tehran lánàá òde yìí gẹ́gẹ́ bí ilẹ̀ Qatar ṣe sọ ọ̀pẹ ilẹ̀ Qatar àti àwọn kan tó jẹ́ alájùmọ̀jọṣepọ̀ fún ilẹ̀ Amẹ́ríkà tó fi mọ́ ilẹ̀ tó tún jẹ́ alábàákẹ́gbẹ́pọ̀ àti alámúlétí ilẹ̀ Iran àti Pakistan wọ́n ni wọ́n pé wọ́n ṣe ètò ìrànwọ́ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìjíròrò àti ìfẹnuọ̀rọ̀kọ ní nǹkan oṣù kẹfà eléyìí tó sì nu oléwájú tó sì mú kí wọ́n ní ìdáwọ́dúró lórí ọ̀rọ̀ ogun àti lásìgbò láàrin àwọn orílẹ̀-èdè wọ̀nyí lẹ́yìn ti ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel tí wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà yìí láti nǹkan bí oṣù bíi mẹ́fà Iran ló ń dúnkòkò láti kọlu àwọn ọkọ̀ yòówù eléyìí tí wọ́n fẹ́ bá máa gba ojú ọ̀nà yìí láì gba àṣẹ lọ́wọ́ wọn èyí tó sì ń ṣe àkóbá fún ọ̀rọ̀ owó epo àti àwọn nǹkan míì lọ́jà àgbáyé pẹ̀lú bí Iran ṣe láǹfààní àti mọ gbáralé àwọn ìjíròrò àti ìdúnàdúrà eléyìí tí wọ́n ṣe lásìkò tí a wà yìí. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ̀ lọ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ó ló ti pàṣẹ tó sì ti jẹ́ kó di mímọ̀ lórí àwọn àtúnṣe eléyìí tí wọ́n ti ṣe lọ́sìkò tá a wà yìí lórí àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láti yanjú àwọn ìkùdíẹ̀kùdíẹ̀ kọ̀ọ̀kan eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn bọ́ọ̀lù àti àwọn alágbábọ́ọ̀lù lórílẹ̀-èdè yìí ẹni tí ṣe alákòóso àti ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá eléyìí tó ń ṣe pẹ̀lú àwọn bọ́ọ̀lù yìí ní ilé iṣẹ́ wọn àti àwọn míì tọ́rọ kàn òun ni wọ́n sọ̀rọ̀ ìdánilójú wípé ìjíròrò lórí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti ìṣàkóso rẹ̀ òun ni pé yóò ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe jíròrò láti ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ètò náà. Olùbádámọ̀ràn sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìlànà Báyọ̀ Nanuga òun ló ṣiṣọ lójú ọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí bọ́ọ̀lù lánàá wípé ààrẹ Tinubu òun ló ti pàṣẹ fún ètò àtúntò àti àtúnṣe alágbára ní ẹ̀ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn àtúnṣe tó tọ́ àtìlẹ́yìn tó yẹ òun ló ṣe kókó ṣe pàtàkì láti lè mú kí àtìlẹyìn tó gbọ̀ngàn kó láǹfààní àti sẹ́lẹ̀ rú àti láti jẹ jáde gẹ́gẹ́ bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń pè fún lágbọ̀n ìròyìn eré ìdárayá nù. Nínú ìròyìn ìtàmù afúnyín òun ni a ti ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu ló ti jẹ́ kó di mọ̀ pé ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀ 44 náà ti ń fojú sun ọjọ́ kìíní oṣù kẹwàá níbi tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí máa jẹ àǹfààní àwọn owó ìgbòkègbodò ọkọ̀ eléyìí tí ó já sọ́wọ́ ilẹ̀ sàlẹ̀ lásìkò yìí látàrí bí wọ́n ti ṣe ṣe àwọn ìgbésẹ̀ pàápàá jùlọ lágbọ̀n ìpèsè àwọn ọkọ̀ tó ń lòná àti afẹ́fẹ́ gáàsì. Bákan náà làwọn afúnyín pé mínísítà tẹ́lẹ̀ rí fún ọ̀rọ̀ agbára àti ẹni tí í ṣe olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tí kò láǹfààní àti gba tíkẹ́ẹ̀tì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Adélábù òun ló ti ṣe àtìlẹyìn fún ìgbésẹ̀ òun ló ti jáwọ́ nínú ìgbésẹ̀ rẹ̀ láti pe ẹjọ́ tako ìgbésẹ̀ ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó sì wá ń rọ àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ṣe ìgbésẹ̀ yíyanjú aáwọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ilẹ̀ olómìnira ti DR Congo ni ààrẹ rẹ̀ Felix Tshisekedi ó ní ó ti ṣọ lójú èròǹgbà rẹ̀ láti bẹ̀rẹ̀ ìjíròrò láti mú kí àlàáfíà ìjọba lórí àwọn nǹkan tó ń dá hóhùhóhù sílẹ̀ lágbọ̀n ètò ìṣèlú eléyìí tó sì ti wá látàrí àbá kan eléyìí táwọn olùbu ẹnu àtẹ́lù ń jẹ́ kó di mọ̀ pé àbáhùn ló ṣeé ṣe kó fààyè fún láti lọ fún sáà ẹlẹ́ẹ̀kẹta lórí àpèrè. Bákan náà làwọn afúnyín pé ọba ilẹ̀ Norway Harald Karun ó ní ó ti gbẹ́mìí lẹ́ni ọdún 19 ní 90 bí lẹ́yìn tí wọ́n pé wọ́n ni ó wà ní ilé ìwòsàn ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá fún ìtọ́jú lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn àìsàn tó ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. Nínú ìròyìn
Ere idaraya lati mo fun yin pe are orilede wa Nigeria Bola Tinubu lo ti pase fun eto atunse alagbara lagbon bolu alafesegba orilede Nigeria lati bori awon ikuna ati ijaworele eleto ni se pelu bi awon agba bolu orilede wa Nigeria o se lanfani ati le kopa ninu awon idije to se koko se pataki. Eyi lo pin iroyin agbaye fun ti osan toni akojopo ati atuntu iroyin lo wa latowo kunle olowo. E ma gbagbe wo pe le darapo mo alawon oju opo ilojara gbogbo pelu ati well 0893 nigba tele fe na te o si tele wa oju opo ilojara Facebook wa pelu ati well 0893 FM fan page e le darapo mo wa bakan na loju opo ilojara gbogbo pelu ati wells at www.wells0893.com tabi ke fi atejise ton ti ipe ranse sinu yara ikoroyin jo ikanni yi lori ero 0916 893 2000 fawon isele eleyi to ba soju eni Ade Damola, Oloye de Lomuro ina wa seti bwanyi, e shete ndo e kani konga adbama dbe, Wells with 89.3 FM. Olono, jobo kofonyi, akwe ipale mo, miyo seo.

nítorí pé kò gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ níbi ibẹ̀ kò gbọ́ ó ní bóun ṣe fi ọ̀rọ̀ yẹn bo ọ̀gá òun yẹn pé ọ̀gá òun wá ní abalajọ wípé kó mọ̀ bínú pé òun ṣàmọ̀ pé ó gbúdọ̀ ní nǹkan tó fà tó jẹ́ pé kò fi ṣe dáadáa wọ́n bá arábìnrin yìí bá kúrò níbi ibẹ̀ ó bá tún tó bi ọ̀sẹ̀ mélòó kan àǹfààní bá sílẹ̀ nílé iṣẹ́ tí arábìnrin ti ń ṣiṣẹ́ wọ́n bá ní àwọn fẹ́ mú kí àwọn kọ̀ọ̀kan lọ sí òkè òkun láti lọ tún lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ sí kí wọ́n bá lè tún ṣe ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wọn sí yẹn bí arábìnrin yìí ṣàṣe wà lára àwọn tó ń lọ nìyí gbogbo ńgbà tí obìnrin yìí wá dé ilé tí ó máa fi àbọ̀ jẹ́ ọkọ ẹ̀ ìrunú yẹn tó wá pọ̀ sí nínú ọkàn ọkọ ẹ̀ ni nínú ọkàn ẹ̀ ìyàwó yẹn ń wò bíi pé kí ni ó wà nínú ọkàn ọkọ òun ó gbìyànjú láti tẹ̀ nínú wípé baálé mi kí ni ohun tó ń ṣẹlẹ̀ gangan wípé torí òun rò pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí fún ìlọsíwájú ìdílé wa náà ni ní ìsinyìí àti ní àǹfààní láti lọ òkè òkun àti ní àǹfààní owó oṣù ti gbé pẹ́lí kí ló wá dé tí ó jẹ́ pé inú yóò dùn sí gbogbo àwọn nǹkan báyìí ni ọkùnrin yẹn sọ pé ẹrò pọ́kùnrin máa ń ṣe nǹkan ọ̀fẹ́ fún èèyàn ni ọ̀gá yín wo ṣé ìwọ nìkan náà ló wà ń bíbẹ ni tó jẹ́ pé ìwọ náà ni wọ́n fún ní gbogbo àǹfààní kó má ṣáà jẹ́ nǹkan tí mò ń rò nínú ọkàn mi arábìnrin ni pé ṣé ẹ ò wá nígbàgbọ́ nínú òun ni kò sí nǹkan kan ẹ̀yin náà ẹ wo Mrs. Lágbájá ẹ wo Mr. Tamado náà tí ó jẹ́ pé àjọ jẹ àǹfààní yìí bí ọ̀rọ̀ yìí ṣáà ṣe ṣe nìyí obìnrin yìí ṣáà lọ òkè òkun láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kó lọ ní ìgbà tán wá dé òkè òkun ó wá di wípé àǹfààní míì tún wá wà wọ́n nígbà tán wọ́n bẹ̀rẹ̀ program tán lọ ṣe ní ọ̀hún wọ́n wá sọ fún arábìnrin yẹn wípé wọ́n ní àǹfààní láti mú àwọn ìdílé wọn wá fún ọ̀lídé wọ́n lè wá tí wọ́n tiẹ̀ lè lo ọ̀pọ̀lọpọ̀ oṣù pẹ̀lú àwọn tí wọ́n lọ ṣe kínní arábìnrin wa ń bèrè pé ẹ dákun ṣé àǹfààní yìí kóun tún fi han ọkọ òun wípé ó lè ní àǹfààní kóun náà wá sí òkè òkun pẹ̀lú àwọn ọmọ àbí kóun kàn rọra fi mọ ní àwọn ọmọ òun nìkan nítorí pé àǹfààní tó ṣí sílẹ̀ yẹn ọkọ náà lè tẹ̀lé lọ àti àwọn ọmọ nítorí pé wọn ò nílò láti ẹ̀tí san owó kankan nítorí pé iléeṣẹ́ yẹn ló máa san gbogbo owó wípé ẹ̀kọ́ ẹbí yín wá kẹ́ ọkàn yín lè papọ̀ sí nǹkan tẹ̀ ń ṣe níbi ibẹ̀ yẹn nígbà tẹ́ bá rí àwọn mọ̀lẹ́bí yín ní àyíká yín ohun tó wá ń bèrè ní ọ̀sán yìí ni wípé ẹ̀yin olólùfẹ́ òun ẹ bóun sọ̀rọ̀ o ṣé kóun tún fi àǹfààní yìí mọ ọkùnrin yìí tó jẹ́ pé ohun tójú òun rí ní ìgbà tí òun máa rìnrìn àjò yìí ó tiẹ̀ sọ débi wípé arákùnrin yìí ó pa òun ní ara ní ìgbà tí àsìkò àti rìnrìn àjò yẹn tó ti fẹ́ẹ̀ dé níbi ọ̀rọ̀ tí kò tó nǹkan kan òun ló na nǹkan mọ́ òun tó jẹ́ pé orí òun bú ẹ̀jẹ̀ débi pé wọ́n nílò láti ran ni eléyìí ni wọ́n á bèrè ní ọ̀sán yìí wípé ẹ dákun eléyìí tí wọ́n wá tún sọ pé àwọn ní àǹfààní láti kó mọ̀lẹ́bí wá ṣé kí òun tún fún arákùnrin yìí ní àǹfààní láti àbí kó rọra ṣe ètò táwọn ọmọ káwọn ọmọ wá kí òun má jẹ́ kí ọkọ òun kó mọ̀ nípa pé àǹfààní yẹn dọ̀dọ̀ tiẹ̀ eléyìí ni ohun tí ó ní kẹ́ ẹ gbà òun ní ìmọ̀ràn lé lórí àwọn nọ́mbà tí ẹ lè pè wá sí 0916-893-1000 tàbí 0915-33-34-893 tàbí 0916-893-1000 0915 Hello?
Hello, e ka san wa ti wole.

0: o ki loruko yin ati bi te tin pe
1: afa bi won ni
2: esa
1: afa na ile a lataye gun
0: e se e ba wa dasito
1: o te gbe kale ye to gbe ni o ba fe dale in opo e si o si fe ki o dojo waju koko mo ro kuro pe awon ti so na mo ti le mi nkan ti o to fe si ko gba oko e laye ajo lo atomo gba ye po ti bimo fun ko si bo ti le wo da wa lohun yo ni awon kankan ti o fe ma fi toko ti e fi ni trust e to ba de pada mo te fe fun o ni
2: o se sa
1: ko to
2: e se sa
0: e se oh 916 893 1000 hello e ka san ti wole ki loruko yin ati bi te tin pe wa
2: o ti re
0: oh 916 hello
3: hello
2: yes,
0: e ka san
3: fine number lati benja
2: okay.
0: E seun
3: e se kan jo lo kan wo tawon mo apo eto
2: e se ma
0: e seun 0916 893 1000 Hello.
4: Hello, ma.
0: Eka san ki loruko yin ati bi te tin pe wa.
4: Oruko mi ni Mr. Sugade lati Ibadan. E ku eto ma.
0: E seun.
4: Eh je ti mo yen gba oko elaye. Tori e ba ro mo ko lo. Ti o ba de ro mo ko npa awon mo eni kan lo. So to lo wa se ase.
2: E se ma.
0: Hello, e ka san o. Ki loruko yin ati bi te tin pe wa? E ba wa soro soke mi.
2: Lati Jebugbo.
5: E be ni.
2: Okay.
5: Nto wa nbe ni pe ko awon mo.
2: Mm.
5: O ma wu ni ko.
2: Mm.
5: E ni pe o le se ni.
2: I see, sir.
0: 0916 893 1000. 0916 893 1000. Tabi. 0915 3334 893. Hello. Eka san ki loruko yin ati bi te tin pe wa.
6: Hello.
0: Hello, ma. I can some.
6: Hello.
2: Yes, ma'am.
6: Yeah. This is Akila. This is Akila. Then you like us,
2: okay?
0: Yes, ma'am. Eba wa dasi.
6: Hey, mana tell me first, ba ni ni ko ya koko to kaja musulu ni o ya ko lo bere ko ni lo do awon apa to ba ni kaja sister ni ni o ya ko bere ko ni ti Olorun ba se to ni ko se. Tori pe ni odo temi gaga bo se jo aba temi bo se jo loju mi ni pe okun ti yen o fe ko tesi waju ni ti wa to je pe yo ko awon omo lo ah ko lori ofi ati lo Olorun ran wa lowo Olorun ma to wa gona
0: amen
2: e se ma
0: e seun 0911 33 33 893 hello e ka san ti wole ki loruko yin ati bi te tin pe wa.
2: Hello.
0: Eba wa gbohun soke.
2: Iyan ti re.
0: 0911 33 33 893 0911 33 893 0911 33 893. Hello, e ka san ki loruko yin ati bi te tin pe wa.
4: E ka san ma o.
0: E
4: ku eto.
0: Yes ma'am.
4: Olorun a ma bawo ti.
0: Amen.
4: Eh, ise mi wo ye temi ni pe ki omobirin ni sister Adewemi mo lo nto papaga.
0: Yes ma'am.
4: Eh, wo ye temi ni pe ki omobirin yen ko mu okan oko re to Olorun lo. Nitori pe okan oba ti ju. Owo Olorun lowo. Eh, mo de gba ni mo o so so ko. O ma yo owo oko re kuro lowo ibi to fe lo yen. Okan le ti fodo Olorun ko praise.
2: Ashim.
4: Olorun a de gba.
0: Ashim. 0911. Hello. E ka san o. Ki loruko yin ati bi te tin pe wa?
7: Oruko mi ni Afa Gbala.
0: Yes, sir.
5: Okay. Yes, sir.
2: Okay.
0: Yes, sir.
5: Àwọn tó dáa jù ní pé kó sọ fún ọ̀pọ̀ ẹ̀kan ojú ọlọ. Ìyẹn ní òbí ń gbàgbọ́ tó fún mímọ́ láàrin àwọn méjèèjì. Torí ọkọ̀ nínú àpàdà tó yọjú pé a ṣe ṣe kankan ní àárín wọn. Látàrí tó kó mú lọ.
2: Ẹ ṣe sọ.
0: Ẹ ṣeun. 0916-893-1000. 0916-893-1000 tabi 0915-33-34-893. Hello. Eka so enti wole.
7: Hello.
0: Ki loru ko yin ati bite tin pe wa. 0916-893-1000. Hello. Eka so enti wole. Ki loru ko yin ati bite tin pe wa.
8: Adibade ni yìí orúkọ mi láti Agbájí.
0: Ẹ ṣeun, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
8: Ẹ rí ìmọ̀ràn tèmi ni pé ìránṣẹ́ yẹn gbọ́dọ̀ sọ kí ọ̀rọ̀ kí ọkọ rẹ̀ ti sọ láti bẹ̀rẹ̀ kó má bàa sẹmọ lára. Orí ntọ́kọ rẹ̀ ń wò ni pé wọ́n ń fẹ́ra wọn. Tí ọba wa sọ, a ní ìgbóhùn ti sọ bẹ́ẹ̀. Orí náà ló ti ṣe ọkọ yóò ti rò pé dandan lọ́ba lọ sọ. Tí ọba sọ, tó bá tiẹ̀ wá sọ tó bá lóhun ọ̀lọ, wo ti jọ mọ̀. Ṣùgbọ́n kó gbìyànjú kọ́ sọ fún ọkọ rẹ̀.
0: Ẹ ṣeun. Ohun tá à ń sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí òun ni pé kí ni àwọn nǹkan tó máa ń fà tó jẹ́ pé inú ẹnìkejì ò kì ń dùn sí ìtẹ̀síwájú ẹnìkejì rẹ̀ nínú ìgbéyàwó ó ṣe ọkùnrin ni tàbí obìnrin tí ẹnìkan ń tẹ̀síwájú tí inú ẹnìkejì kò sì dùn sí. A wá ń sọ nípa ọ̀rọ̀ ọlọ́kọláya tó jẹ́ wípé bí aya náà ṣe ń gba ìgbéga níbi iṣẹ́ inú ọkọ rẹ̀ ò fi gbogbo ara dùn sí i. Òun ni à ń pẹ̀kẹ́lù ní ọ̀sán yìí. Àwọn nọ́mbà tẹ lè pè wá sí 0916-893-1000 0916-893-1000 tàbí 0915-33-34-893 tàbí 0911-33-33-893. Agbada ni.
2: Mọ̀dà, nígbà tí mò ń wo ìwòye ọ̀rọ̀ yẹn, mo rí wípé arákùnrin yẹn ó jẹ́ ẹni tí ó ní ìlara. Nígbà téèyàn bá ń bá onílara gbé, a máa nílò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sísọ tí ó dán mọ́rán fúru wọn kó tó gbọ́. Téèyàn bá nílara, a ti máa ronú kíwọ tó rò. Ká ní pé o sọ wípé mò ń lọ sí àpáta. Ṣé mo báyìí? A ti fi àpáta yẹn, a wá àdé láti bí ìsàpáta, ìrìn àjò láti bá ìsàpáta, bóyá bí 20 minutes. A wá fi 40 minutes sí pé irọ́ ló ń pa. Bó ní lára ṣe máa ń ronú ti ẹni yẹn. Now, láti wá bárú ẹni tí ó ní ìlara gbé, tó jẹ́ wípé ẹ ó jọ gbé pọ̀. Now, in tó ṣẹlẹ̀ ni pé mo rí pé arábìnrin yẹn nílò ọ̀pọ̀lọpọ̀ ìbáraẹnisọ̀rọ̀ tó dán mọ́rán púpọ̀ jù. Ìbáraẹnisọ̀rọ̀ tó dán mọ́rán púpọ̀ jù.
0: Lóòrèkóòrè.
2: Ẹ ṣe pé mọ̀nà torí pé ṣe ríru wọn láti jẹ́ kí wọ́n tó come to term. Ó máa ń pẹ́ torí ó jẹ́ onílara èèyàn. Now, kò lè withstand the success ìyàwó ẹ̀. So, ó wá wò pé báwo la ayé mi ṣe rí báyìí. So, arábìnrin yẹn ló máa wá mú wá sí level tó wà. Ṣé fúnpá tá a sọ̀rọ̀ lẹ́ǹkan mo ní pé ṣe rí nígbà tí èèyàn bá ń lọ sókè èèyàn ni gbogbo wa ẹlọ́run ara ni gbogbo wa a ní tendency láti ní pé kí ni mi fi ṣorí tóun náà ò fi ṣorí.
0: Kí èmi náà ò fi tẹ̀síwájú.
2: Now that's the issue. Àbò ń lórí mi ni. Ó tilẹ̀ láwọn ọ̀rẹ́ tó sọ pé àbò ń lórí mi ni. Àbò ń lórí ẹ̀ ni.
0: A ti ẹ̀ ti ráwọn
2: ọkùnrin tí
0: wọ́n ti sọ fún wípé ìyàwó wọn ló
2: lọ fún àbò ẹni tó yẹ kó lórí ẹ náà nìyàwó ẹ. Bẹ́ẹ̀ ni kún ìmọ̀ ẹ.
0: Bí ìbò ni.
2: Bá ẹ ṣe kún ìmọ̀ ẹ.
0: Ṣé àwo tiyín ti lórí
2: mi? Ó lórí mi o, mo ṣe máa ń sọ̀rọ̀ yìí o. Mo ṣe máa ń sọ̀rọ̀ òun nìkan ló wà nínú orí mi. Gbogbo orí mi báyìí kò sí kankan mi bẹ̀.
0: Wá.
2: Ṣé wàá jẹ́ kí n sọ kiní kan fún yín? Ṣé irú àwọn tó bá ní ìlara tó pọ̀ báyẹn, ó máa nílò ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó pọ̀. So ìyàwó yẹn máa wá ní sùúrù láti máa explain
0: ṣàlàyé.
2: Bó ṣe ń ṣe yẹn náà ló ṣe àdìmọ́. So irú wọn nígbà tí ọ̀rọ̀ yẹn bá pọ̀ tó bá débì kan wọ́n kàn lè jókòó njọ́ kan. oro ti obirin tin so fun mi yin na o ye ki tori be ba se nba yan soro awo okunrin a ma ronu nigba ti oro yen ba po a wa dabi aworan to wa si waje pa obirin yin na o dabi pe o to wa ninu to nso bo ti le je wi pe ko si wa la tele tele now obirin yen lo ma wa je ko ye wi pe nti o sele si wa ilo si waju awa mejeji ni ninu igbeyawo yi so opolopo oro lo nilo elekeji orabirin yen gege bi enikan se po ale nkan o lati teramo adura tori okan e owo olorun ko fi se then eleketa ni wipe arabirin yen ko ma gbegbese lati ko awon omo nikan o ko make sure pe o si so fun bi o lo bi o ni lo ko je ko gbo pe ti wo o ba lo ma se ta awon omo mi o ko je ko ye ko wa je ki enikan mo to sumo won pe ki pe ki pe bayi kawe bayi nka sa tori ojo waju be mi alaye temi fe se fun arabirin yen ni
0: e seun mo mo ri pe eni ti oro ikan o na n fi eti si eto lowo lowo wi pe egbiyanju lati so fun won e je kokon yin mo nipa irin ajo yen to ba nife si lati lo oda na to ba deje yi pe o wo wi pe ki ohun ma komo lo bo ti e so pe ko ma komo gan lo e sa je ki o mo nipa e ke si jo so kuna ko to di pe egbe igbese to kan lagbara olorun ile wo ni baje sugbon ti mo fe so ni osan yi o ni wi pe enikeni ti enikeji re ba n tesi waju papa julo ninu igbeyawo eje ka ma dunnu si nitori pe eyan kan ma so wi pe nigba ti enikeji re to ba n tesi waju iyen tumo si pe olorun to n gbe gashi wa ni to si yin ni iyen pe o le gbe iwo na ga pelu nigba ti inu re ba dun si itesi waju enikeji ibi ni out ma pada wa sile lori eto ni ose toni adupe ope pataki lowo awon amoju ero ti won wa ni sata wa yi arakunrin Steven ati awon akegbe won ti won jo gbe eto yi soke si sale ni ori eto ni osan yi lagbara olorun a tun ni ipade ayo ni ose to nbo oruko temi ni eludipo oluakemi queen mother agbadani e ba mi dagbere fun awon arale
2: e seun layo la pare lose to nbo
0: o dabo
2: o dabo

ọpọlọpọ àwọn ìṣẹlẹ ló ṣẹlẹ lẹka múlùdùn láwọn ìṣẹlẹ tó jẹ pé kò dùn mọ yànnú láti bẹ̀rẹ̀ oṣù yìí òun làwọn ìṣẹlẹ oríṣiríṣi ló ti ń ṣẹlẹ lẹka múlùdùn lóòótọ́ tí àbá ní purọ́ tanra wa gbogbo ẹ̀ka káàkiri òun làwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń kú lójoojúmọ́ àmọ́ eléyìí tó ń ṣẹlẹ̀ lẹ́ka múlùdùn láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ torí pé kí ni àwọn èèyàn ńlá làwọn èèyàn ṣàǹkọ̀ṣàǹkọ̀ lẹ́ka múlùdùn òun ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ ń dágbére fáyé wípé ó tún dìgbà ó ṣe lọ́jọ́ ajé mọ́ndé eléyìí tí wọ́n sìnkú alhaji taiwo azan ogogo ogogo ọmọ kúlódò lálẹ́ ọjọ́ yìí kan náà òun ni ti bàbá alàbí ògúndépò náà ṣẹlẹ̀ bàbá alàbí ògúndépò ẹni tí ń ṣe gbajúgbajà kéwì àti òṣèré ọmọ bíbí ìlú ṣákí òun ni bàbá ògúndépò àmọ́ ṣá ìlú òṣogbo òun ni bàbá yìí fi ṣe bùgbé bàbá alàbí ògúndépò ẹgbàá gbèjì àwọn fọ́nrán ìpolówó àti ìpolongo ọjà òun ni bàbá yìí ṣe nígbà tí wọ́n wà láàyè tí bàbá là ń sọ lọ́wọ́ a fi gbọ́ ti ògbóǹtagí akọ̀ròyìn tó dáńtọ́ lẹ́ni tí ń ṣe olùdásílẹ̀ àti olóòtú Eagle Online Magazine mo ń sọ̀rọ̀ nípa Dọ̀tun Ọládípọ̀ tóun náà tún dágbére fáyé ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí òun la gbọ́ nípa ti ikú Dọ̀tun Ọládípọ̀ nígbà tó tún di ọjọ́ Wednesday ìjẹta òde yìí látún gbọ́ ìròyìn ikú àgbà nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn lórílẹ̀‐èdè Canada mo ń sọ̀rọ̀ nípa Peter Colin nínú àtẹ̀jáde táwọn mọ̀lẹ́bí ẹ̀ tí wọ́n fi síta òun ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé níṣe lòun kọ̀ sùn tí kò jí mọ́ lẹ́ni ọdún 95 years lòun bàbá alàbí ògúndépò 84 years ni bàbá lò láyé kí wọ́n tó sọ fún wa wípé àwọn ń lọ kí bàbá kan tó dágbére fáyé ìṣù ẹ̀ṣẹ̀ yìí kó dìgbà ó ṣe gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ kan ìyẹn nílùú Èkó Opute Pius tọ́pọ̀ èèyàn mọ̀ sí Diplomatic OPJ òun náà ti dágbére fáyé chai ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí òun náà ní tiẹ̀ ṣẹlẹ̀ àwọn ìròyìn eléyìí gangan ó jẹ́ ohun tó jẹ́ kó bani lọ́kàn jẹ́ púpọ̀ púpọ̀ torí pé kí ni àti OPJ Pius àti àtòun àti Dọ̀tun Ọládípọ̀ àwọn méjèèjì tá à ń sọ̀rọ̀ nípa èyí ló jẹ́ pé ọmọ kékeré ni wọ́n kọ́lọ́run wọn bá jọ ọ́ kó bá wa tẹ àwọn wọ̀nyí sí afẹ́fẹ́ rẹ kó dẹ̀ bá wa tu àwọn mọ̀lẹ́bí wọn nínú kọ́lọ́run wọn bá jọ ọ́ kó bá wa dáwọ́ ibi dúró ìyẹn lẹ́ka múlùdùn àti gbogbo ẹ̀ka tó kù.

ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ayé òde òní òun ni wọn mọ ohunkóhun nípa gbajúgbajà òǹkọ̀wé ni. Lẹ́ni tó kọ́kọ́ kọ ìwé ìtàn ìyẹn ní èdè abínibí ilẹ̀ wa tó kọ́kọ́ kọ ìwé ìtàn ní èdè abínibí nílẹ̀ adúláwọ̀ ta lẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀.

bíyàn lẹ mọ̀ wípé di òfágùn wa jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó jáde tí wọ́n jáde ètò nípa àwùjọ àti ètò ẹ̀kọ́ eléyìí tí ẹlẹ́sìn kìrìstẹ́nì ọmọ ilẹ̀ adúláwọ̀ dá sílẹ̀ tí samuel ajayi crowder tó jẹ́ olùdásílẹ̀ rẹ̀. Bóyá lẹ mọ̀ wípé láàrin ọdún 1926 sí ọdún 1929 ó lọ sí St Andrew's College ní Ọ̀yọ́ ìyẹn lọ́dún nígbà tó di ọdún 1931 nígbà tó wà ní ìsinmi nílé ẹ̀kọ́ ìgbà náà ló pàdé ìyàwó ẹ̀. ọdún mẹ́fà gbáko òun ni wọ́n fi jọ ṣe àfẹ́sọ́nà kí wọ́n tó ṣègbéyàwó ìyẹn lọ́dún 1937. bóyá lẹ mọ̀ pé láàrin ọdún 1930 sí ọdún 1939 díẹ̀ òfágùn wa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ àgbà ìyẹn ní ẹ̀ka nursery ti St Andrew's Practicing School nílùú Ọ̀yọ́. nígbà tó di ọdún 1940 wọ́n gbé lọ sí St Patrick's School nílùú Ọ̀wọ́ níbi tó ti ṣiṣẹ́ olùkọ́ títí di ọdún 1942. bóyá lẹ mọ̀ wípé nígbà tó di ọdún 1943 dí òfágùn wa tẹ̀síwájú lọ sí CMS Grammar School nílùú Èkó. kí ó tó lọ ṣiṣẹ́ ní Girls School tó wà nílùú Benin lọ́dún 1944. láàrin ọdún 1945 sí ọdún 1946 ó tún ṣiṣẹ́ olùkọ́ ìyẹn ní Igbóbí College èyí tí wọ́n dá sílẹ̀ nílùú Ìbàdàn fúngbà díẹ̀ nítorí ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì nígbà náà. ọdún 1946 òun ni ilé ẹ̀kọ́ náà padà sílùú Èkó. Di òfágùn wà ó rí àǹfààní ìrànwọ́ ètò ẹ̀kọ́ ìyẹn ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship gbà láti ọwọ́ British Council lọ́dún 1946 sí ọdún 1948. nígbà tó padà sí Nàìjíríà ó bẹ̀rẹ̀ iṣẹ́ olùkọ́ ìyẹn ní Government College Government Teacher Training School tó wà nílùú Ìbàdàn. bí ẹ lẹ mọ̀ wípé lọ́dún 1938

bóyá lẹ mọ̀ wípé àwọn akọni ọdẹ nínú ìran Yorùbá. Òun ni Díò Fágúnwà máa ń bá sọ̀rọ̀. Nígbà tó bá fẹ́ kọ àwọn ìtàn tó níṣe pẹ̀lú àwọn ọdẹ tàbí tó níṣe pẹ̀lú àwọn inú igbó.

nígbà mìíràn a máa gba ìtàn lẹ́nu àwọn ọba àwọn olóyè tí wọ́n ní ìbápàdé pẹ̀lú àwọn òrìṣà. Bí a lè mọ̀ wípé di òfágún wà, òun ni òǹkọ̀wé tí àwọn èèyàn ka ìwé rẹ̀ jùlọ, ìyẹn nínú èdè Yorùbá. Eléyìí gan ló sọ di èèyàn pàtàkì tó ní ipa tó pọ̀ jù láàrin àwọn òǹkọ̀wé títí di àwọn òǹkọ̀wé ayé òde òní.

bóyá lẹ mọ̀ wípé lọ́dún 1955 òun ni wọ́n sọ di òfágúnwà ni wọ́n sọ di ọmọ ẹgbẹ́ Order of the British Empire MBE nítorí àkókò bóyá lẹ mọ̀ wípé ọjọ́ keje oṣù kejìlá ọdún 1963 òun ni dí òfágúnwà rì sínú omi ìyẹn ní bùsà nítòsí lọ́kọjá nípínlẹ̀ kogi lásìkò tó lọ sí tòsí odò ọya gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lílọ tó lọ síbẹ̀ ó fẹ́ lọ kọ̀wé ìtàn ni tí wọ́n sì lọ sí sílùú abínibí rẹ̀ ìyẹn ní òkè igbó nípínlẹ̀ Ondo bóyá lẹ mọ̀ wípé ìwé ìtàn igbó àdìmúlà òun ni D.O. Fágúnwà ń kọ lọ́wọ́ lásìkò tó jáde láyé kọ́lọ́run ọbàjọ́ kó túbọ̀ bá wa délẹ̀ fún ẹni rere tó ti lọ orí ètò ìràwọ̀lagbà náà lẹ́ṣùwà abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà láti parí yẹn léyìí tá a pè ní bóyá lẹmọ̀ ẹ kú etí gbọ́ ẹ sì kú kalẹ̀ ètò sì ń tẹ̀sọ́wọ́ wájú ẹ já lọ sí abala kejì lórí ètò yìí ìyẹn abala lérèfé kí ni wọ́n wí kí ni wọ́n ń sọ gan lẹ́ka múlùdùn ẹ já mú lọ sápá abẹ yẹn

0: gbajúgbajà panilẹ́rìn lórí ayélujára mo ń sọ̀rọ̀ nípa kẹta efe ló ti sọ pé kò sí nínú èròǹgbà òun láti ṣe ìgbéyàwó tàbí láya nílé o kẹta efe ló sọ̀rọ̀ yìí lásìkò tó ń kópa nínú ètò nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ìràwá gbóhùnsáfẹ́fẹ́ ọmọ ilẹ̀ bìrìtìkò ìyẹn madam joyce kẹta efe ó kọ àbá wípé òun lè yí èròǹgbà òun padà lórí ọ̀rọ̀ tó ń sọ yìí lọ́jọ́ iwájú ó ní òun ti ṣègbéyàwó pẹ̀lú iṣẹ́ tóun yàn láàyò iṣẹ́ yìí gan lọmọ tóun bí o ó ní nítorí pé òun ò fẹ́ pín èrò ọkàn òun yẹ́lẹyẹ̀lẹ́ tẹ́ ò bá gbàgbé kẹta efe ló ti ní ọmọ kan tẹ́lẹ̀ pẹ̀lú ọ̀rẹ́bìnrin rẹ̀ nígbà kan èyàn emmanuela káwọn méjèèjì ó ṣe bẹ́ẹ̀ ó ní kálukú wọn tó fira wọn sílẹ̀ ó ní tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ òun ò ní lọ́kàn láti láya nílé tàbí ṣègbéyàwó láyé tó ń wá o kìí ṣe fẹlá ni olùdásílẹ̀ afrobeat ìràwọ̀ nkọrin ṣèwọ́ṣèwọ́ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà august miles kelechi tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí techno ló ti dá àríyànjiyàn sílẹ̀ lẹ́yìn tó sọ pé kìí ṣe olóògbé fẹlá nikulakokuti ló ṣe ìdásílẹ̀ orin afrobeat gẹ́gẹ́ bí ọ̀pọ̀ èèyàn ṣe máa ń sọ àti gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn techno òun ló sọ̀rọ̀ yìí nígbà tó ń kópa lórí ètò orí rédíò kan ní new york techno sọ pé ọ̀pọ̀ àwọn àgbà nkọrin bíi oliver dico làwọn náà ti kó ipa pàtàkì ni wọ́n ti kó ipa tó jọjú nínú ìdàgbàsókè orin afrobeat gẹ́gẹ́ bí fẹlá ti ṣe nígbà ayé rẹ̀ ó ní fẹlá gba gbogbo oríyìn yìí nítorí pé fẹlá máa ń rìnrìn àjò láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì ju àwọn tó kù lọ ó sì tún ní àǹfààní tó pọ̀ ju àwọn tó kù lọ nígbà yẹn ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi ń sọ pé fẹlá ló ṣe ìdásílẹ̀ orin afrobeat àwọn ará èkó àti àwọn ẹ̀yà yorùbá lè sọ pé fẹlá òun ni olùdásílẹ̀ afrobeat ṣùgbọ́n ní ti tòun wá láti ìlà oòrùn nàìjíríà táwọn náà sì ní àwọn àgbà nkọrin látọ̀dọ̀ táwọn ó lẹ́wọ̀n ò gbàgbọ́ ní ti tàwọn wípé fẹlá ni olùdásílẹ̀ afrobeat techno ló sọ bẹ́ẹ̀ ká má bàa pẹ́ lórí ẹ̀ mo ti nílò ní kókó bíntínlérèfé làwọn máa ṣe lábala yìí wọ́n ti sìnkú àgbà ìràwọ̀ nkọrin jùjú mo ń sọ̀rọ̀ nípa iyùn janet ajílóore tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí st janet ìlú abẹ́òkúta nípínlẹ̀ ogun ni wọ́n sin st janet sí níṣe lomi ń dàpòròpọ̀ ìyẹn lójú àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí àtàwọn akẹgbẹ́ tí wọ́n péjú pẹ́sẹ̀ síbi ìsìnkú ẹ̀ ṣáájú ni wọ́n ti kọ́ ṣe candlelight fún àti artist night tó fi mọ́ wake up ìyẹn ní ọgbà iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ait tó wà ládùúgbò alágbàdo ìyẹn nílùú èkó st janet lẹni tí ròyìn kú ẹ̀ jáde ìyẹn lọ́jọ́ kìíní oṣù tá a wà yìí kọ́lọ́run ọba mi èdùmàrèjọ́ kó bá wa tẹ́ ẹ sáfẹ́fẹ́ eré.
1: ayé fẹlẹ ká wa tó lè ṣohunkóhun.
2: a ní láti fi ìfẹ́ tọ́hún ṣíwájú.
1: èrè àsàlátù
0: kì í. gbajúgbajà alájọ́ta ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà
1: lórúkọ tó o mọ̀.
0: iwe odinaka.
1: ó ti
0: ti ope yon mo si pokoli. Un lo tin kojo esun iwa odaran manu ototo. O ni se pelu esun ifipa bani lopo. Iyen ni United Kingdom. Anything she or she shall lay just near Brook. Yes, near Brook Crown. Of Benny James Baker. Wolofi, dear, where's one ye? Where's one? Timothy Kokoli. Wolofi Mule. You mean for a Jomi Toro, Towaye? Lani James Baker. After one Nero, young man, Lewa Nigeria. Wolofi ship by your own. Ìgbẹ́jọ́ yìí la gbọ́ pé yóò wáyé. Ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Níbi tí Pokoli yóò ti máa káwọ́ pọ̀yìn rojọ́ láti mọ̀ bóyá ó jẹ̀bi tàbí kò jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án.

0: ìlú mọ̀ọ́ká òǹkọrin pọ́tébù ọmọ lálọ́mí ló ti fẹ̀sùn kan àwọn ṣankoṣanko ìyẹn táwùjà àwọn lónìí ṣèwọ́ṣèwọ́ wípé kí ló dé tí wọn ò gbárùkù ti pokolí lẹ́ni tí wọ́n fẹ̀sùn ìfipábánilòpọ̀ kan ìyẹn ní orílẹ̀-èdè United Kingdom. Nínú fọ́nrán kan ilé tó fi sórí ayélujára òun ni pọ́tébù ti ní ṣé bí pokolí àtàwọn ìràwọ̀ olórin yìí ni wọ́n jọ máa ń ṣe yàkíní yòdò káàkiri. Ó ní síbẹ̀ wọn ò lè ṣèrànwọ́ fún láti yọ kúrò nínú ìṣòro tó wà yìí. Ó mẹ́nu ba àwọn olórin bíi Whisky, Davido, Olamide àti Burna Boy. Chai. Jẹ́ka wo bóyá a lè mú bí ìpè méjì 0916893100 tàbí 0915333-4893. Ẹ tún lè lo 0911333-3893. Hello.
1: Hello, Kọ́sán.
0: Hello, ẹ káàsán o. Ẹ kú dédé àsìkò yìí sà.
1: Emmanuel láti ilé ìfẹ́.
0: Emmanuel láti ilé ìfẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fẹ́ dá sító.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa.
1: Ẹ ẹ́
0: àmì. Àmì àtẹ̀yìn náà.
1: Òkè máa wọlé pẹ̀lú ògùn ọlọ́run.
0: Àmì àmì.
1: Orí iná ìwé ti ẹ̀dùn pé wọ́n wọlé lónìí.
0: Pẹ́ wọlé lónìí.
1: Torí ìgbà míì wà àwọn fẹ́ ni wọ́n gbé wá àmì gbọ́ngàn mi, àwọn orí gbọ́ngàn mi, àwọn gbọ́lé iṣẹ́ yín.
0: Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.
1: Orí ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ wà.
0: Bẹ́ẹ̀ ni, in fact.
1: Orí àwọn gbọ́ yín.
0: Ẹ máa ń gbọ́ wa dáadáa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà
1: tí.
0: Ó dà bá àbá wa bì ni pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń gbọ́ wa dáadáa yìí. Kí lorúkọ ọ̀gá àgbà wa nílé iṣẹ́ yìí?
1: Ìgbà míì, a ò rí gbọ́ ń dàbí alára ìgbà míì. Ó dàgbà gbogbo òní Friday.
0: Àmọ́ ẹ gbọ́ ètò yìí dáadáa lónìí àbí? Ẹ gbọ́ ètò yìí láti bẹ̀rẹ̀ lónìí. Ó dà bá àbá wa bì ni. Tí kí nípa ẹni tá a sọ̀rọ̀ nípa ẹ̀ kí lorúkọ ẹni tí a sọ̀rọ̀ nípa ẹ̀ àti wípé kí ni kókó ẹlẹ́ẹ̀kẹta tá a mẹ́nuba nípa ẹ̀.
1: Kókó ẹlẹ́ẹ̀kẹta.
0: Kí ni kókó ẹlẹ́ẹ̀kẹta tí a mẹ́nuba.
1: Bakọ́lì.
0: Mi ò gbọ́.
1: Ó wà ní UK tó bẹ́ẹ̀ nìkan lájọṣepọ̀ tí.
0: Lábala àkọ́kọ́ ètò yìí ni mò ń sọ o.
1: Tí bí o fagún
0: pápá.
1: Tí. Ọmọ ìpínlẹ̀ Ondo lẹ́kọ̀ọ́ ìyá rẹ̀ ọmọ méjì lè bí.
0: Ìyẹn wá kọ́ ni abala ìyẹn kọ́ ni kókó ẹlẹ́ẹ̀kẹta tá a sọ nípa ẹ̀.
1: Ṣé kókó ẹlẹ́ẹ̀kẹta lè ń sọ?
0: Bẹ́ẹ̀ ni.
1: Kókó ẹlẹ́ẹ̀ta ni kí ọmọ láké.
0: Chai, ó dẹ̀wọ̀n mi kí n fún yín lẹ́bùn o. Chai,
1: ọ̀wọ̀ lẹ́yìn inú mi ó ti dẹ̀ kí n bá jẹ́
0: gan. Wá gba nǹkan kan ni.
1: Tori mo gbọ́ ni láti bẹ̀rẹ̀ wà lọ́jọ́ àkíkí à lónìí.
0: Kí lẹ wá fẹ́ ká ṣe báyìí? Ó yẹ kí ó wù mí kí n fún yín lẹ́bùn àmọ́.
1: Ó dàgbọ́ mo yáwó tí mo yẹra káàdì gan-an nígbà mo kò wọlé.
0: Ẹ yáwó tẹ ẹ fẹ́ra káàdì ni lórí ìpè. Ó dà nǹkan tá a máa ṣe rè ẹ pe nọ́mbà mi tá a bá parí ètò. A máa fún yín ní káàdì. Màá farabalẹ̀ pe nọ́mbà mi. Ẹ ṣeun. Hello. Hello. Agotilo. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run bá mi Èdùmàrè tó tún fún wa létò tò ní ṣe. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ àti olùdarí ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ ti Wells Radio 89.3 FM. Ṣé ẹ lóhunkóhun láti sọ nípa ètò yìí? tabi fun ipolowo ja ti ikede 09029079447 oba to seda lojo opo ta fi jo soro leyin eto 09029079447 ila to omi ni fun se ko no pe tabi ato ole ko ngole domo se beri se olohun mi oba se Lawal Basit Oun la moju ero ta jo nse kini ohun O je ke lanfani ati gbadun e Olamide Lawale Oun lo je ke ma ri mi wo yen lori aye lu jara O ti ya MC Defense Original Oludayo Olusanya O tu di ijo mejo lagbara lowo Olorun ba mi Edumare D1 Limbazua Zalomi lo nso pe mi o fi yin sinu ibanuje nigba ti ma ba de lose to nbo mi o ni ba yin ninu ibanuje a o ni boku omo nle o o dabo

kalẹ o akojọpọ iroyin lẹrẹfẹ londe se ti gbọ yin lati ikanni kanga gbọn magbe wells radio 89.3 fm oye olorun ade goke lo ni royin yin awon omo orilede nigeria merin din ni ogoji o ni won ti le kuro ni orilede europe merin niye ninu ise alajo se kan eleyi ti o mu ki won gbe awon eniyan mokande ni ogoji pada wa si orilede nigeria ti ghana gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ austria ṣe fi léde lónìí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mẹ́ta ó ní wọ́n dá padà sílé láti ìlú austria àwọn mọ́kàndínlọ́gbọ̀n láti ìlú germany tó fi mọ́ méjì láti luxembourg àti ọ̀kan láti ìlú hungary àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrúùlú lórílẹ̀-èdè yìí ni wọ́n ti kéde ọjọ́ ajé ọjọ́ keje oṣù kẹsàn-án sí ọjọ́ àìkú ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ìyọ̀n lọ́dún 2026 yìí gẹ́gẹ́ bí àkókò forúkọsílẹ̀ lórí afẹ́fẹ́ fún àwọn tó fẹ́ sìnrúùlú tó fẹ́ di agùnbánirọ̀ fún igun kẹta tọdún 2026 àjọ ọ̀hún ṣe ìkìlọ̀ fún àwọn tó fẹ́ sìnrúùlú ọ̀hún láti yanjú gbogbo ètò eléyìí tó bá yẹ lórí àkọsílẹ̀ ètò ẹ̀kọ́ wọn ṣáájú kó tó dé wípé wọn ó parí ìforúkọsílẹ̀ àjọ náà. Ìjọba àpapọ̀ Nàìjíríà ti fọ̀rọ̀ léde wípé kó yẹ kí ilé ìwòsàn kó máa dá àwọn tó ní àrùn jẹjẹrẹ sílẹ̀ láti máa lọ lé nígbà tí wọ́n bá nílò ìtọ́jú ilé ìwòsàn pẹ̀lú àtẹnumọ́ lórí bó ṣe yẹ kí ìtọ́jú wọn tẹ̀síwájú kódà bó bá jẹ́ pé kò sí ìrètí láti wò wọ́n sàn. Dókítà Uchechukwu Nwoko tó jẹ́ alákòóso orílẹ̀-èdè yìí fún ọ̀rọ̀ ètò àkóso àrùn jẹjẹrẹ ní ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ ilé tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera àti ìgbé àlàáfíà àwùjọ olófọ̀rọ̀ náà léde lórí bí kò ṣe yẹ kí wọn ó dá aláìsàn sílẹ̀ láìsí ètò eléyìí tó ní í ṣe pẹ̀lú ìtẹ̀síwájú nínú gbígba ìtọ́jú wọn láwọn ilé-ìwòsàn mìíràn eléyìí tí ó bá yẹ. Àjọ tó ń rí sí ìdéènà mọ́ àti àkóso ìbújáde àrùn lórílẹ̀-èdè yìí yan àjọ NCDC ó ní wọ́n ti fi ìkìlọ̀ léde lónìí wípé ìbújáde àrùn onígbá méjì ní Nàìjíríà kò tí ì dópin o pẹ̀lú bí òǹkà rẹ̀ ṣe ń jáwálẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àti àwọn tó ju 75% níye lọ eléyìí tí wọ́n fura sí pé wọ́n ní àrùn ọ̀hún lára èyí tí wọ́n ṣàkọsílẹ̀ rẹ̀ láwọn ìpínlẹ̀ 35 àti ìjọba ìbílẹ̀ 95 níye. Àjọ ọ̀hún fọ̀rọ̀ léde lórí bó ṣe ṣeéṣe kí àrùn náà kó tún bú jáde lórílẹ̀-èdè yìí láàrin ìparí oṣù kẹjọ sí oṣù kẹwàá èyí tó jẹ́ àkókò òjò bí òjò ti ń tẹ ọwọ́ wájú pẹ̀lú ìkìlọ̀ ẹ̀kún omi tí ń fomíyalé omi tí ò bá mọ́ geere tó fi mọ́ àyíká tí ò dùn rí tí ò sì dára tó eléyìí tó lè mú àrùn náà pọ̀ sí tó sì lè mú àkóso rẹ̀ burú sí tí ó sì ṣòro. Alákòóso fún ọ̀rọ̀ ọ̀ṣẹ́ Sẹ́nítọ̀ David Umahi òun ló ti gbé ìgbésẹ̀ ìbáwí lórí ilé-iṣẹ́ eléyìí tí ń kọ ojú òpópónà Heartland. Ó pàṣẹ wípé kí wọ́n lọ gbé ọ̀gá àgbà ilé-iṣẹ́ náà nítorí wípé wọ́n kọ̀ láti parí iṣẹ́ pẹ̀lú wípé wọ́n ti gbowó iṣẹ́ náà. Umahi pàṣẹ náà lẹ́yìn àbẹ̀wò eléyìí tó ṣe sí apá Faro òpópónà márosẹ̀ Benin sí Onitsha. Níbẹ̀ ló ti fìbínú rẹ̀ hàn lórí bí ọkọ̀ bó ti ṣe dí ojú òpópónà ọ̀hún gbagbagba èyí tó sì fa súnkẹrẹ fàkẹrẹ àti ìṣòro èyí tó fà fún àwọn arìnrìn-àjò nítorí bí iṣẹ́ ọ̀nà ọ̀hún bó ti ń lọ ní díẹ̀ díẹ̀. Ẹkún omi tó ń fo omi yalé ní ẹkùn ìloro Nepal sí Tibet nínú ọ̀sẹ̀ yìí ó ní ó ti mú ẹ̀mí àwọn ènìyàn tó jẹ 125 lọ gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ọlọ́pàá ìlú Nepal ti ṣe fìléde. Ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Chinese fìdí ẹ̀ múlẹ̀ láìpẹ́ yìí wípé àwọn márùn-ún ni wọ́n jáde láyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ là lórí ọjọ́rú èyí tó gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn 145 níye àwọn tó wá lé ní 100 ó ní wọ́n sì ń wá tó jẹ́ pé wọn ò tí ì rí wọn tó fi mọ́ ọgọ́rọ̀ àwọn àjèjì tó wà lára àwọn tí wọ́n sì ń wá. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún ti ìrọ̀lẹ́ òní ẹ darapọ̀ mọ́ wa tó bá ti di ní 8:00 alẹ́ lórí ìròyìn ilẹ̀ wa oyé ọlọ́run adé gòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọlọ́run yóò bùkún fún yín ẹ kú kalẹ̀.

ẹni adúpẹ́ fún ọlọ́run ọba wa ṣé mo sọ fún yín pé kò ń ṣe orin nìkan la wá gbọ́ lórí ètò yìí a wá kẹ́kọ̀ọ́ àdẹ̀wà mọ kí ló ń lọ ẹ rí ní abala al-mimbar wa lónìí látorí ìtẹ́ mímọ́ wa gbogbo àwa tí a lọ sí jímọ̀ lónìí gẹ́gẹ́ bá a ti ṣe ládùúrà ńgbà tá a bẹ̀rẹ̀ ọlọ́run má ṣe jímọ̀ tòní láki mọ fún ẹ ṣàmí ọlọ́run má ṣe jímọ̀ tòní láki mọ fún wa àjọ kí jímọ̀ yìí ń jẹjọ pẹ̀lú àwọn kan ní o tí wọ́n sì láyé mọ́ lónìí o ṣe mọ̀ ìyálẹ́jọ́ àlẹ́jẹjọ náà kọ́ ni láì ṣàdédé gbọ́ ókè ó dàbí pé monday ni ẹjọ́ sunday ìjọ sunday ni láṣẹ dídá dédé gbọ́ ó wà láyé gbogbo ẹni tó bá wà láyé tí ò tí ì kùnà ó wà láyé ni ní ikú gbajúgbajà òṣèré onítíátà ni ló wọlé gbangba àwọn lógógó ti kú many people have gone àwọn èèyàn ti tún lọ lẹ́yìn ìgbà yẹn day in day out láwọn èèyàn ń bọ́lẹ̀ it's like when we are in a bus torí náà bí tí à ń lọ lónìí lórí mímbàrí yẹn òun náà ni we want just to use this simple segment as a tribute to Alhaji Taiwo Azan popularly known as Ogogo in the theater world. Ẹ jẹ́ kí a dókè lọ́hùn.

bó ṣe rí òun lẹ ti gbọ yẹn ẹni mi ti gbọ pé nìkan rògun kú òun wọn ní àrùn òun ní ẹdá máa ń rí wò kò sẹ́nìkan tó rí tọ́lọ́jọ́ ṣe o ẹnìkan ò rí tọ́lọ́jọ́ ṣe o bó ti dé bá alhaji wa taiwo azan yẹn bẹ́ẹ̀ náà ni ó ṣe débẹ́ ní kọ̀ọ̀kan wa níjọ tí ó bá tó tásìkò bá tó torí náà gẹ́gẹ́ bí a ti sọ ṣe rí àwọn orin tí a bá mú wa lórí ètò yìí a fẹ́ fi tara wa jí a fẹ́ fi ran wa létí a fẹ́ fi pera wa sákíyèsí ni pé ká má gbàgbé ara wa síbi tá a wà yìí ayé ó dàbí ọjà ni o a padà lọ ibi tá a ti wá o ẹ̀yin náà mọ̀ nígbà tá a bá débi tá a wà yìí a máa ń sunkún ni a fẹ́ kúrò níbi tá a ti wá pé àfẹ́ wà because we were enjoying our mother's womb àgbádùn inú ìyá wa without working tá a dẹ̀ ń jẹ́ tá a mú ẹ̀rí adébí ni wàhálà dé ọmọ kékeré ó ti máa mọ̀ pé wàhálà ti wà tó bá ti dé so the moment we were born we knew there's problem there is problem torí náà alhaji wa taiwo azan popularly known as ogogo ó ti lọ ti wọn àwa tó kù ní ká wa mọ ẹ̀kọ́ wo la wa fẹ́ kọ́ níbi ẹ̀rí ìtàngbésí ayé wọn yẹn ẹ jẹ́ kí a gbọ́ alhaji sikiru ayinde barista yìí síwájú díẹ̀ sí.

náà tó díẹ̀ tó nínú nǹkan oníǹkan òun náà ni eléyìí tí a ṣe yìí kọ́lọ́hún kó má ṣàbàwà kí alájí wa taiwo azanu gbogbo mi ìmọ̀ wọn rí ọkọ́ dàmí àti wọn mí lẹ́yìn pé mo máa ń rí wọn lórí tẹlifíṣàn náà àmọ́ wọ́n ṣe dáadáa sínú islam eléyìí náà ni ó pè wá lọ síbi eléyìí tí a ṣe fún wọn yìí kí ọlọ́run ọba kó má ṣàbàwà kẹ́ wọn o kó jẹ́ kí alkiyama wọn kọ́lọ́hún jẹ́ kó dá o torí náà abala tí ó kàn báyìí òun náà ni alimujiza walikarama ká tó dé síbẹ̀ yẹn náà ẹ̀jẹ̀ ká bọ́ sókè lọ àmọ́ ẹ jẹ́ ń sáré ràn yín létí mò ń pè yín pẹ́sẹ̀ àní ètò wa yìí the word of islam ó ń fẹ́ onígbọ̀wọ́ gbogbo àwọn tá a bá jẹ́ onínúdúndùn ọlọ́rẹ bí irú ti aláàjì wa táwa azani ṣe mọ̀ pé inú iṣẹ́ rí kan tí wọ́n ṣe tó jẹ́ gbajúgbajà òun náà ni ẹwu iṣẹ́ ìwọ náà dákun abẹ̀wọ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ àbí kí n dọ̀bálẹ̀ fún yín ni ẹ wá fi tiyín gbé ètò yìí lárugẹ ẹ má dáwà dá ẹ má dáwà lágara ẹ má jẹ́ kápá okun wa lórí ètò yìí lájọ́ tá a ti ń wi yìí náà ẹ sì ń gbọ́ kìí ṣe pé ẹ gbọ́ nọ́mbà tí ẹ lè pè sí òun náà ni 08028831314 very simple to remember 08028831314 ẹ pè mí alhaji fakile zakari ya pe bo le se le darapo bo le se lọwalọ how can we be of business relationship on this program most especially on this station papa julọ ni station yi boya ni nkan kan ten ta ni gbe wa to ba ti ba to lọwọn atanabi wa mohammed muni lori eto yi apolo we fun yin o si da mi loju pe pelu ogo ọlọrun warawara ni ẹ̀tàtà inshallah bikurati rahman nipo mo kún sọ fún pé ó dà kó ṣe pé ẹ máa ta nìkan ẹ tún gbalada kò tán torí náà kí ọlọ́run.

0: ẹ kaabo pada lati bi ta lo polowo oja ikanni west radio na npe bi 89.2 fm e mo pe mo so fun yin mo ni ma gbe yin de be tan e wo to ba ti je itore idaraya ikanni west radio le ti le gbo o ele ti o lo jamba kan nu o ya awon ifese won se to ma waye lola ta ba nsoro league agbajo ile de gesi english premier league liverpool ati ko nottingham forest 5:30 losan ola ni o ya bournemouth nko to ba di ago meta osan won ma koju everton coventry city ati all city 3 PM bakan na iko tottenham ati newcastle 5:30 ni fese won se yen o ya spanish la liga to ma waye lola levante ago 4 ati real betis o ya real sociedad nko to ba di ago 6 awon ati espanyol o ya sevilla wa nle 8:30 PM lola won gbalejo atletico madrid o ya italian serie a fiorentina to ba di 5:30 won ma koju frosino Oya Monza ti Udinese 5:30 bakan na Sassuolo ati Torino nko 5:30 ni fese won se Juve lo wa le 7:45 Parma lo pa mode 7:45 lo ma ba de o Oya German Bundesliga Herzberg ati Bayer Leverkusen 2:30 losan la Oya Ikokon ati Hoffenheim 2:30 na ni Oya Mainz 05 nko ohun ati Copenhagen 2:30 ni fese won se RB Leipzig ati Borussia Mönchengladbach 2:30 lo ma ba de o Oya Union Berlin ati Frankfurt 2:30 ni fese won se won Oya Borussia Dortmund ma wa nle to ba di 5:30 won ma koju Hamburg Oya Ije Fresh League One Strasbourg ati Lens 4:15 PM losan la Oya Austria ati Angers 7:45 Brest ati Toulouse 7:45 na ma koju ara won Lorient ati Troyes 7:45 bakan na Oya Ikọ Lyon ati Le Havre 7:45 ni fese won se won lo policy ka to lo losan teni role teni ifese won se laarin Tottenham ati Newcastle Tottenham gbalejo Newcastle 5:30 lola bo lo se ma lo
1: ha Tottenham Newcastle yen awon fowo sere lo fe pade bayi so game yen ma o ma dun gan pe ma tun je agbagbe npe Newcastle pelu bi to tin bo ohun gan fe konra ni pe to ba se se ko hun mu ko hun lo si stadium Tottenham lati mu points ye so nu game ola game yen ma to ra won ka ma puro fun ra wa sugbon emi ri npe on ma fe ta omi lori game but both teams loni chance plus 1.5 ni fa awon omo to nte iwe awon printer adugbo wa so plus 1.5 ni sida ko ja awon mejeji lo ma jo mi eyin lo ma jo mi awon ara won okeyan kon score meji to sa mo pe ago meji wa no match yen ni ola
0: o ya lo policy o ti gbeyin temi debe o eyin white paper boys o ni go meji ma sele ninu ifese won se lo policy Coventry City ati ko U City boju Manchester United je boost lo ma je fun won pe awon koju ikan to se kan re awon si jawe olubori ta ba we ko Coventry awon padanu koju ikan Arsenal ko sa ni an nibe ikan kan ti ni 3 points ikan o ti ni awon mejeji se de lati relegation won se promote ni ta lo ni chance Coventry lo wa nle U City ni bo wa ba nle
1: te ba wo awon mejeji o da po mo ya ni won mo wo ra won gan won se ma lu ra won te ba wo in the last 10 12 matches won ele inu ele ma lo bele ile a no ele inu apada aba a no okan jo bad draw ni inu games won fun ola nsin inu last 4 matches ti won awon mejeji ton jo koju ra won draw meta lo wa nu e 0-0 meji 1-1 kan then Coventry jawe olubori nigba to pade eni 2024 to wa ti All City wa banle o de no 2-1 nigba yen lati gba yen draw omi awon ni meta to ku ton gba 0-0 meji 1-1 kan so game ola yi na ko ni ya mi lenu to ba yin pe won ba tun ta tun sira olorun bo e ma tun je agbagbe pe premiership lo n pe bi eleyo se championship ton ti jon bara won po to pe elemi lo ma last ni ohun yen iru premiership nsin awon alagbara to ba ti nige to ba de re ti ni vulcanizer to lo be pump e ko ya mo pe won ma fe yen gbole ni so ni woye temi pe won ti na Man U ni first match yen o ma tun je wuri fun Hull City lati lo koju Coventry lola e ma de je agbagbe pe Coventry nigba to lo pade Arsenal palẹ bi eran ni so motivation yen ti wa fun Hull City pe ohun gan tun si le pada lo ba Coventry ohun tun boju eje lempu le ile baba ti e so wa ku so Coventry to ba mo pe tohun to ba mo pe ohun o fe tun fe yin gbole lele keji lera so game yen o ma to ra won na sugbon emi ri pe Hull City a fe ja Jáwé Olúborí ọ̀kan kan ta omi.
0: Ó yẹ ká gbàbẹ̀ wọnú ìdíje Spanish La Liga tó bá dé 30 lálẹ́ ọ̀la Sevilla ó máa gbàlejò Atletico Madrid. Atletico Madrid ti borí ìfẹsẹ̀wọnsẹ̀ kan wọ́n ta omi kan nínú ìdíje Spanish La Liga. Sevilla dápò àwọn ti jáwé olúborí méjì. Ta bá wo ikọ̀ méjèèjì ikọ̀ tó ṣe kọrin ni kò sáníhàn níbẹ̀ ta bá ń sọ̀rọ̀ ìdíje Spanish La Liga ta bá ti mú Real Madrid ta mú Barcelona a mú Atletico a mú àwọn Sevilla. Àwọn méjì fẹ́ kojú ara wọn kí ló ṣe é ṣe kó ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀.
1: Sevilla Atletico Madrid yẹn gẹ́mì yẹn náà máa ń tóra àwọn gan torí àtijọ́ mọ̀ pé rival àwọn méjèèjì náà bó kàn ti yẹn pé kò tó ti Clásico kò dẹ̀ tó ti Madrid derby ṣùgbọ́n rival náà ni Sevilla torí ẹran tó yí náà ni tí wọ́n tá ń pè nọ́mọ̀ náà ni Sevilla náà bí Atletico Madrid náà ni. Bọ̀ ẹ dẹ́mọ́ dẹ́gbà pé Sevilla náà wà báyìí sìn Atletico ń bọ̀ wá gbàlè wọ́n ń bọ̀ wá bá wọn nílé. So gẹ́mì yẹn máa tóra wọn ẹ má dẹ̀jà gbàgbé pé ẹ bá wo last time ta head to head àwọn méjèèjì in recent time Sevilla ó na Atletico ní April ní ọdún yìí náà ni ó na 2-1 Atletico ó na lálàkọ́kọ́ ó na 3-0 so gẹ́mì yẹn wọn ó balance mọ́ra wọn lọ ní last season so season yìí náà everybody mọ bó ṣe ń tọ́jú ilé ẹ̀ so ó possible mo rí níwòye tèmi pé wọn á fẹ́ ta omi lórí gẹ́mì yẹn torí instability tó wà ní Atletico Madrid yẹn Sevilla náà a fẹ́ sáré leverage dé yẹn lórí kó lè sáré gbé nǹkan rù wọn látẹ̀yìn but mo rí pé wọn á fẹ́ ta omi nínú gẹ́mì yẹn bọ̀ goal wà nínú gẹ́mì wọn yẹn.
0: Ó yá ó ṣeṣe kán ta omi àmọ́ gò wà nínú géèmù wọn ó yá pápápá kí n tó máa lọ nírọ̀lẹ́ tèmi ẹ jẹ́ ń jayín tán o àmọ́ kí n tó jayín tán ẹ jẹ́ ń gbé ìpè tó wọlé. Hello. Ẹ wo nítorí àkókò wa a ní lè gbé ìpè yẹn ẹ jẹ́ ń jayín tán Europa League fixtures ó ti jáde o ó yá ẹ jẹ́ ń gbé yín débẹ̀ ikọ̀ Celtic àwọn ikọ̀ tí Celtic máa kojú Marseille wọ́n máa kojú Benfica wọ́n máa kojú Ferencváros wọ́n máa kojú Union Saint Gilloz wọ́n máa kojú Celta Vigo wọ́n máa kojú Omonia Nicosia wọ́n máa kojú Besiktas wọ́n máa kojú Torrense ó yá ikọ̀ Bournemouth nǹkan ó yá ẹ jẹ́ ń kà á fún yín o ẹ jẹ́ ń gbé yín débẹ̀ àwọn tí Bournemouth máa kojú AC Milan wọ́n máa kojú Real Sociedad wọ́n máa kojú Victoria Pleasant wọ́n máa kojú Sparta Praha wọ́n máa kojú Storm Graz wọ́n kojú Celta Vigo wọ́n máa kojú Hapoel Beer Sheva wọ́n máa kojú Lillestrøm ó yá Crystal Palace ńkọ́ Crystal Palace bákan náà àwọn náà máa kojú Real Sociedad wọ́n máa kojú ikọ̀ Lyon wọ́n kojú Sparta Praha wọ́n máa kojú Salzburg wọ́n máa kojú Lech Poznan wọ́n máa kojú Jagiellonia wọ́n kojú Hoffenheim pẹ̀lú Besiktas ó yá pápápá Sunderland ńkọ́ Sunderland máa kojú AZ Alkmaar wọ́n máa kojú AC Milan wọ́n máa kojú GNK Dynamo wọ́n máa kojú Anderlecht wọ́n kojú Jagiellonia wọ́n máa kojú Lech Poznan wọ́n kojú Lech Sofia wọ́n sì kojú Sorens ó yá pápápá lọ policy dágbére fáwọn tiwa ńlé.
1: Ẹyin tèmi ẹ ṣé gan lọ policy ló ń kí yín pé ẹ ṣé gan tẹ́tí tẹ gbọ́ wa lénìí èyí tí tẹ fi gbọ́ wa kò ní dohun tẹ máa ná ó lé lórí ẹyin tẹ gbádùn sport assembly náà la máa tún dé bá ní ìrọ̀lẹ́ ọjọ́ Monday lápapọ̀ èyí tí tẹ dẹ̀ fi gbọ́ wa gbogbo nǹkan tẹ fílẹ̀ gbogbo fàájì tẹ jẹ lénìí kò ní pa yín lórí kò ní pa yín lọ́rùn kò ní dohun tẹ máa ná ó lé lórí o lord policy ló ń kí yín lẹ́ẹ̀kan sí pé sport assembly 89.3 FM wells radio lẹ ti ń gbọ́ wa etí yín ẹ máa jẹ̀gbádùn weekend yìí.
0: Ó yá ìtí tẹ̀ fi ń gbọ́ wa kò ní dùn tẹ máa náwó lé lórí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin tẹ́ láǹfààní láti darapọ̀ mọ́ mi ìyẹn lórí ìkànnì bọ́nidọ́rẹ̀ wa ìyẹn Facebook wa Victor Ayọ̀mídé òní Adéolú Tony Stella Tẹ́mì Fágbàyíkẹ́ Rashid Damilọ́lá gbogbo yín pátá mo kí ẹ̀yin tèmi ń lé ẹ wò mo tún lọ ná nírọ̀lẹ́ tèmi ẹ máa darapọ̀ mọ́ mi tó bá di ọ̀la lórí ìkànnì West Radio 89.3 FM ẹ mọ̀ pé à ń gbé bọ̀ tó bá di ọ̀la Weekend Total Sport lórí ìkànnì wa ìkànnì West Radio 89.3 FM orúkọ tèmi ò yí padà Raymond Tánátáná ó dàbọ̀.

Ẹ̀ka lẹ́wọ̀, àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 16 ni wọ́n ti dá padà wálé láti ilẹ̀ Yúróòpù nígbàtí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe àtòjọ àti àkójọpọ̀ àwọn mẹ́wàá nìyẹn. Nàìjíríà àti àwọn alákòóso àjọ aṣọ́bodè Niger ni wọ́n ti mú àjọṣepọ̀ wọn jinlẹ̀ sí lórí ìmúgbòòrò ìṣòwò ti ẹnu àlà ìloro òlú. Àjọ tó mójútó àkóso àti ìdéènà mọ́ àjàkálẹ̀ àrùn lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti fìròyìn léde nípa bí àrùn onígbá méjì èèyàn kọ́lẹ́rà bó ti ṣe jáwálẹ̀ tó ń tì kìlọ̀ lórí wípé ó ṣeéṣe kó tún wáyé. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìsìnrúùlú lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti ṣètò ọjọ́ kejì oṣù kẹsàn-án fún ìforúkọsílẹ̀ ti ìpele kẹta àwọn tí ó sìnrúùlú fún tọdún 2026. Alága àjọ tó ń rí sí ètò ìkànìyàn lórílẹ̀-èdè yìí ẹni tí í ṣe Aminu Wòṣíṣe ó ló ti jáde láyé lẹ́yìn àìsàn eléyìí tó ṣe fún ìgbà díẹ̀. Ní báyìí ẹ̀gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 16 ni wọ́n ti dá padà sílé láti orílẹ̀-èdè Yúróòpù 4 níye nínú iṣẹ́ alájọṣepọ̀ ṣe èyí torí sí bí wọ́n ṣe kó àwọn ènìyàn 31 padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà àti Ghana. Gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ ìròyìn Austria ṣe fi léde lónìí, àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 3 ó ní wọ́n dá padà wálé láti ìlú Austria, 29 níye ó ná dá padà láti ìlú Germany, 2 láti ìlú Luxembourg àti 1 láti ìlú Hungary. Àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n fi ọkọ̀ òfurufú kó wọn wá sílé láàrin alẹ́ ọjọ́rú sí òwúrọ̀ ọjọ́bọ̀. Orílẹ̀-èdè Germany olóṣètò iṣẹ́ náà pẹ̀lú Austria tó fi mọ Luxembourg àti Hungary eléyìí tí àwọn náà kópa nínú ètò ìdápadà sílé ọ̀hún. Bákan náà ó ní ẹ̀ka aláàbò tó ń rí sí ìwọléwọ̀de lórílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ṣàfikún òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 10 níye fún àwọn ikọ̀ aláàbò ìlú ọ̀hún lórí àkójọpọ̀ orúkọ àwọn ẹlẹ́sẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jìbìtì ó lè ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ìdánimọ̀ pẹ̀lú ẹ̀sùn mìíràn eléyìí tó rọ̀ mọ́ tàwọn ọmọdé àti ìrúfin ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ti ogun. Àjọ aṣọ́bodè Nàìjíríà àti ti Niger ó ní wọ́n ti jíròrò lórí ọ̀nà láti wá ojútùú sí ìṣòro eléyìí tí ń ṣe ìdílọ́wọ́ ìṣòwò lọ́nà ẹnu àlà ìloro ìlú Kamba sí Togangiado. Tẹ́ ẹ bá gbàgbé ẹ ó rántí pé ìgbìmọ̀ aṣojú fún ọ̀rọ̀ okòwò láti iléeṣẹ́ àjọ aṣọ́bodè Niger ni olú iléeṣẹ́ ìpàṣẹ àjọ aṣọ́bodè Nàìjíríà gbà wọ́n lálejò láìpẹ́ yìí lórí ọ̀nà láti wá nǹkan ṣe sí ìṣòro eléyìí tó ń ṣe ìpalára fún agbègbè ìṣòwò náà pẹ̀lú àfojúsùn tó dá lórí mímú okòwò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ gbòòrò sí tó fi mọ pípa owó wọlé sí àsùnwọ̀n ìjọba àti mímú ìtura bá àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ẹnu ìloro náà. Nínú àtẹ̀jáde eléyìí tó wá wáyé nípasẹ̀ igbákejì ọ̀gá àgbà àti igbákejì alukoro ẹ̀ka àpàṣẹ àjọ aṣọ́bodè ti agbègbè Kebbi ẹni tí í ṣe Mustapha Mubarak àti ọ̀gá àgbà ti àjọ ti Niger Abdullahi Vincent tó fi mọ́ àwọn ìgbìmọ̀ tí ọ̀rọ̀ kan wọ́n ṣe ìpinnu láti ṣiṣẹ́ papọ̀ láti mú ìbáṣepọ̀ àjọ aṣọ́bodè Nàìjíríà àti ti Niger lágbára sí pàápàá jùlọ nínú ìgbésẹ̀ okòwò eléyìí ti ń gba Kamba kọjá. Àjọ tó ń mójútó àkóso tó ń ti ìdéènà mọ́ àjàkálẹ̀ àrùn ní Nàìjíríà ìyan àjọ NCDC ó ní wọ́n ti fìròyìn léde lórí bí àrùn onígbá méjì kọ́lẹ́rà bó ti ṣe jáwálẹ̀ tó sì ti dínkù lórílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọ́n fi kìlọ̀ léde lórí bí ó ṣe ṣeéṣe kí àrùn náà kó sì tún tàn ká láwọn apá ibìkan lórílẹ̀-èdè yìí. Ọ̀gá àgbà àjọ náà ẹni tí í ṣe Dókítà Jide Idris olófìkìlọ̀ ọ̀hún léde ní ọjọ́ ẹtì ìjímọ̀ tí ṣe lónìí ní àkókò ìjíròrò lórí àrùn onígbá méjì àti ìbújáde àrùn eléyìí tí olóyìnbó ń pè ní diphtheria ní orílẹ̀-èdè yìí. Idris sọ̀rọ̀ lórí bí ìròyìn bó ṣe gbé àrùn onígbá méjì eléyìí tí òǹkà rẹ̀ lé ní 75% níye tó jẹ́ pé wọ́n fura sí pé àwọn kan ti lùgbàdì rẹ̀ láwọn ìpínlẹ̀ 35 àti ìjọba ìbílẹ̀ 25 láti ìbẹ̀rẹ̀ ọdún yìí.
botile je wipe onka won pada jawale o wipe onka won ti won jade laye na o na iroyin gbe pe iyun na jawale o wa se ikilo nipa bi arun onigbomiju ohun bo se tun le roke si laarin ipari osu kejo ati osu kewa nitori akoko ojo ati ekun omi eleeti o se se ko waye Igun to kere julo nile asoju sofin nati kepe are Bola Tinubu lati gba bilionu marun owo ile okere dola ninu ipamọ asun okere orilede Nigeria lati fi sinu isuna pa jawore to ni se pelu idasi eto abo orilede yi lode si igbesomo mi ati igbebon ni apa ariwa orilede Nigeria awon asofin ohun ninu ate jade eleyi adari won Frederick Agbebe ati agbenuso won Afam Victor Ogene to buwolu nibe ne won ti soro nipa bi abana bo ti se se koko lati yanju ohun tin roke lori ipaniyan ijinigbe to nti awon ikolu miran ni awon ipinle to wa ni apa ariwa awon igun ohun tun safihan ikominu won lori ijinigbe awon akeko to waye ni ipinle Borno pelu bo ti pa awon molebi won si n duro de wipe ki won do la won ma awon wale won wa ro are lati gbe igbese eleyi to koja bi bo enu atelu ikolu ki won si gbe iru igbese otele muye eleyi to yori si bi won ti se do la awon akeko to nti oluko ni ijoba abile orire ni ipinle Oyo awon asofin ohun won pe fun abo lawon agbegbe ti oro kan lati je ki awon omo ologun ki won gba gbogbo agbegbe na kan to fi won itesiwaju ise won ninu igbo ati ibo bai farapa awon ile ti awon agbebon ati awon agbesunmo mi ohun ti won lo ti nso se Ajo to nri si oro isin ruulu lorilede yi iyun NYSC ni won ti kede ojo aje ojo keje osu kesan si ojo Aiko ojo ketala osu kesan odun 2026 gege bi akoko foruko sile lori afefe fun awon to fe sin ruulu fun ipele eleketa todun 2026 Ajo ohun se kilo fun awon to fe sin lu lori akosile eto eko eleyi to ye loju opo Saju ko to de wipe won pare gbogbo foruko sile to ye gege bi ohun tan wa fi lede loju opo x won loni gbogbo awon to fe sin lu won nilo lati gba iwe eri alakosile eto eko ti naede saju ko to de pe won bere eto foruko sile lati mo ba je ki iwe ori ohun ko mo ba se idilowo fun won ni akoko eleyi ti won ba gba won wole Alaga ajo to nri si oro eto ikaniyan lorilede yi iyun ajo NPC eni ti se dokita Aminu Wushishi oni o ti jade laye iroyin gbe wipe Wushishi gbemimi loni ojo keji den logbon osu kejo odun 2026 leyin to se aisan fun igba die iroyin ijade laye re ohun lo kan won nilu Mina ti se olu ipinle Niger ni nkan bi akoko ile ti won se adura jiwon eyi to so opo alabase to nti gun oloselu re sinu idaro tun ti sofo Wushishi to je akowe tileri fun egbe oselu alaborada PDP ti gun ipinle Niger ni iroyin aisan re to nti jijade laye re lo je jijeri si latenu oludamoran pataki lori igbon safefe ni ti se Stanley Nwosu ni akoko akojopo iroyin yi ohun to ro mo iku re to nti eto eye ikeyin re ko ti jade sita Olu dije dupo are ninu egbe oselu olowo bowo ADC eni ti se Atiku Abubakar lo ti se ikodanu ikominu nipa oju ori re saju eto odibo are todun 2027 o wipe ki awon to nse ariwisi ki won wo boya ohun dabi okunrin eleyi ti tin wo 80 lo Atiku soro na ninu iforowanilenuwo eyi ti won fi lede ni oni ojo eti jimo nigba ti o nfesi lori ikominu eleyi to ni se pelu boya lo kaju e lati dari orilede Nigeria ninu ara to nti opolo fun odun merin bo ba se se boya won yan sipo igba keja re tele ri ohun o toka si ojo ori are Bola Tinubu ninu iforowo na ninu iforowanilenuwo na ni akoko ti olufọrọwanilẹnuwo toka si wipe Tinubu ko ti wo 80 odun ati ko fese nipa bibere boya ohun na dabi eni to tin wo 80 odun lo
oro ohun lo waye bi atiko ti se ngbaradi fun eto odibo odun 2027 ati bo ti se nwa lati se atojo ati akojopo awon egbe oselu alatako labe eto ifimo sokan lati dojuko egbe oselu olosusu owo APC eleyi ti o sakoso dari lowo Eji lo pin akojopo iroyin le wa fun ti ale oni sugbon kin to ma lo egbo awon koko to wa ninu iroyin na lekan si awon omo orilede Nigeria merin din ni ogoje oni won ti da pada sile lati orilede Europe merin ninu ise alajosepo se tori si bi won ti ko awon eniyan mokande ni ogoje pada wa si Nigeria ti Ghana bakana ni eka laabo tun ri si wole wode orilede America safikun onka awon omo orilede Nigeria mewa niye fun awon eko laabo lu ohun lori akojopo oruko awon elese ile ti won lugbadi ese Jibiti o le esun to ni se pelu otomode ati irufin esun ti ogun Ajo asobode Nigeria ti Niger Republic na ti jiroro lori ona lati wa ojutu si isoro eleyi tin se idilowo fun isowo lona enu loro ala Kamba ti Tugangi Ado Ajo to mojuto akoso ati idena mo ajakale arun ni Nigeria yan NCDC ona ti firoyin lede lori bi arun onigba meji cholera bo ti se jawale eyi to mu deku lori lede yi sugbon won fi ikilo lede lori bi o se sese ki arun na ko se tun toka lawon apa ibi kan lori lede Nigeria Ajo to nri si oro isin ru ilu lorilede yi UNYSC na ti kede ojo aje ojo keje osu kesan si ojo aiko ojo ketala osu kesan odun 2026 gege bi akoko foruko sile lori afefe fun awon to fe sin ru ilu to je ti ipele keta todun 2026 Alaga ajo to nri si eto ikaniyan lorilede yi yun ajo NPC eni ti se dokita Aminu Wushishi oni o ti jade laye iroyin gbe wipe Wushishi gbe mimi loni ojo 28 osu kejo odun 2026 leyin to se aisan fun igba die Eyi lo pin akojopo iroyin lewa fun ti ale oni akojopo to nti atunto iroyin na lo waye latowo kunle Olowu edarapo mo wa lojo opo aye lujara wa gbogbo World Radio 893 bakana e ba wa nife ke se ba pin kaakiri lojo opo ikani bani dore Facebook wa World Radio 893 FM fan page lori itakun agbaye www.worldradio893.com oye olorun adekoke loniroyin yin e seun te n gbo wa olorun yo bukun fun yin Onu ayo, laosun.

wọ́n ń káṣù lókè. Inú ilẹ̀ láti ń waṣù. Ẹnìkan ń fòkun ń di bara. Ẹ mọ̀ kú lẹ́mọ̀ kálẹ́ òbòbò orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá onítọ̀mọ̀ tó wọlé dé lálẹ́ tòní. Mo tún ti dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ejì alẹ́ o. Mo dé wàràwàrà bí ejì òwúrọ̀. Bàbá onítàn mo mọ̀ ní mo dé pápá bí ejì ìyálẹ̀ta. Èdè èdè tí bàbá onítàn dé yìí ìran àdó ò gbọ́dọ̀ fọ́rọ́ gínú oko òǹbẹ̀ ò gbọ́dọ̀ rọ́gẹ́ ajá. Ní dáadáa ní bàbá onítàn mọ̀ bá yín lálé òní o. Ẹwọ̀ kú iṣẹ́ látàárọ̀ ẹ̀wọ̀ kó lè dá tà ń bá kí. Ìbànújẹ́ ó kéré tóbi òkú ní jẹ́ tiwa. A ò nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ètò ìtàwọn akọni la tún gbé dé o. Ìyín ò ní kàn ní kànga gbọ́mọgbẹ́ West Radio mọ̀ ní.

níwọ̀n wo mi tán fẹ́ ìkànnì yìí fẹ́ dé lálẹ́ tòní ni mo kí yín mo ṣe yín pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí àkọ́tú ètò ìtàwọn akọni ẹ̀yin wá ń gbẹ́tọ̀ yìí fúngbà àkọ́kọ́ ẹ ń bèèrè pé kí náà ṣe lórí ètò ń gan lórí ètò ìtàwọn akọni láti máa lórí ọ̀fẹ́ àti múta àwọn akọni wá àwọn akọni tó ti wáyé rí àwọn akọni tó ti lo dáúlà rí àwọn akọni tó ti ṣe gúdùgúdù méje àti yáàyá mẹ́fà àmọ́ aláǹfààní àti múta wá lórí ètò ìtàwọn akọni àwọn ibùdó wo ni ló jẹ́ pé ń bẹ ó yẹ pé ìtàn ń bẹ lára wọn òkè ní ilẹ̀ ní odò ní igi ní aláwọn nǹkan ọ̀hún ní ń bẹ nílẹ̀ yorùbá ní ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà títàn ń bẹ lára wọn àwọn aláǹfààní àti mú wọn wá fún yín lórí ètò ìtàwọn akọni àwọn ìṣẹ̀lẹ̀ má ní gbàgbé tó ti ṣẹlẹ̀ rí eléyìí tí ó fún àwọn èwe láǹfààní láti lè kẹ́kọ̀ọ́ lára wọn ní a mọ láǹfààní àti mú wá lórí ètò ìtàwọn akọni o ó gbọ́ ọmọ yorùbá ẹkú àtijọ́ ẹkú jọjọ́ tijọ́ ẹkú tìjọ́ tìjọ́ ẹkú jọjọ́ tijọjọ́ tijọ́ ẹyin lálẹ́ òní. A mú tó ògògó wá fún yín. Ta ni Aláàjì Táíwò Àzárò ògògó? Àwọn nǹkan wo ilé àwọn nǹkan tó tún yẹ kẹ́ mọ̀ nípa ìgbésí ayé ògògó? Ìjọ ìsinmi tó kọjá yìí. Ìní ògògó dágbére fáyé. Jẹ́ pé gbogbo wa báyìí ńlá dágbádá kú. Gbogbo wa pátápátá ńlá ní yàrá nínú wo. Ọjọ́ oníkálukú ló ṣọ̀tọ̀ọ̀tọ̀. Àsìkò tògògó pé òun bá tiẹ̀ lọ. Àwa mú tan rẹ̀ wá lálẹ́ yìí.

India, won bi ta fe ya si la le lori ti ta wa ko ni. Baba kan pe mi. Won ni ki n dagun ki n jo. Lara awon ololufe wa labe okuta n la won. Àwọn ọmọ aláǹfààní àti gbẹ́tò ìtàwọn akọni ń jọ mẹ́jọ mẹ́jọ látàbí òkúta. Pé kí n jọ kí n jàre o. Rí pé ìtàn Lisa bí a gbòǹgbò àkàlà báwọn fẹ́ gbọ́. Àmọ́ ní Lisa bí adẹ̀ tí wá mú tàn Lisa bí a gbòǹgbò àkàlà wá rí o. Wọ́n ní kí n dákun kí n jọ. Kí n padà mú ìtàn Lisa bí a gbòǹgbò àkàlà wá lálẹ́ yìí. Ó dẹ́ o. A wà yà lọ́dọ̀ Lisa bí a gbòǹgbò àkàlà náà láṣẹ ọlẹ́ ìlédùmọ̀. Àwọn bí a fẹ́ yà lálẹ́ yìí pọ̀. Pápá aláwà ṣe gbogbo ẹ̀. Nítorí ìjọba àsìkò. Ó kọ́ ọmọ ní ìjánu ọmọ o. Ó kí ọmọ ló ṣe kókó. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá ṣàponí ẹmọṣinú dùn òṣìmọ̀ ló kọ́ tèmi. Wọ́n máa jà ní mẹ́lẹ́gbà ni mí ò ní petu àròdù àmẹjagboro lómi. Kí ẹ̀lú òpetu ìjẹ̀ṣà sí ti. Àfígbélédè ìmọ̀lẹ̀ mi. A sọ̀rọ̀ gbogbo tìrí tìrí, a sọ̀rọ̀.

0: ẹja mọ wọn ìta lónìí wá ká ṣe pápápá.
1: Iyeye iná ọ̀rọ̀ fún ọmọ òkòyè ẹ̀fọn ìpẹ̀lẹ̀ ọmọ lọ́kẹ́
0: o. Ẹ má yí kó ń bẹ́ o, ẹ mọ̀ kú kalẹ̀.
2: MC Noodles, à ń gbádùn ẹ̀.

Obama karo jire karo jibi mo kini le kan si o. Obo bi te ti wapere te di te ti joko tako ti re ti o. E mo se o. E wo ni so yin di la si o no. Bobo e yin to je pe se le sun sori ibusun yin. Te gbe radio te gbe rori pe. Ita wan koni yin. 10 unit course ni o tin gbodo kari. E se o. E ni da wa la se Olorun. Orun te de su lale yi. E ni tojo orun doju ku, e ni ti palade pa iso. E ti te fi gbo wa yi ko ni dele te mo nawo si. La se Olorun. Babo neta mo ni un. Babo neta mo ni e. Ko wa lojo opo Facebook West Radio 893 FM fan page. E lo mo wo babo neta nbe o. Baba ti wa wo e mo fon kale. E mo mo ba fon kako. Na je ko mu latodo ologbe Taiwo Asanu Ogogo. Lana, lore to mi joko ojogbon aforo wa ele tin se gomina egbe osire tampanu nipinle ogun eyin owo la bi ajasa aforo wa lenu wo nipa igbesi aye Taiwo Asanu Ogogo o de soro daada nipa re ipe Artist night yo wa. Nigba ti o ba fi pe bi ogoji ojo 40 days. Right awon se artist day and night ifogogo. Babo onitan na o wa nbe o. A wa nbe la se Olorun. Tani. Taiwo baba Tunde Asanu. Ojo kokan le logbo osu kewa. Odun 1959 ina bi. Ilu ilaro ne pile ogun ina bi ogogo si o. Ibe na ina sin si. O de dagbere faye lojo simi. Ojo keta le logun. Osu kejo ta wa yi. Leni odun merindinladorin. O kan ti gbogbo aye mo nsi. Ogogo action po bi ogogo. Oun kan tan ni osere ni atumo dari ere. E jarin papapa ninu tan re. Ibeji ni e mo pe ta ba pe ni taye ibeji ni inu ebi le to de ti jade na won ni tan beji baba re ibeji ni baba re ibeji ni ile ko primary school re o lo ni laro Koto wa lo seko. Koto wa lo si Gasikia College leko. Lati lo shukwe ti girama. Ko pari ti girama un. Lori kwe ko showo. O wa gbabe lo si Technical College ti mbe ni yaba. Ibe lo ti ko ba ti ntoko si. Ngo ko nbe o wa bere si ni sise ege bi atoko se mechanic ni ile ise le ti ori soro omi leko ibe lo wa
tó ti bẹ̀rẹ̀ sí ní náwó gan eré orí ìtàgé díẹ̀ díẹ̀. Ọdún 1981 ni ló bẹ̀rẹ̀ sí ní náwó gẹ̀rẹ̀ orí ìtàgé. Òun ṣiṣẹ́ mẹ́kò, òun ṣeré orí ìtàgé. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun pa méjèèjì pọ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe o, tó fi pọ́dún 13. Ẹ̀bá bá ń fẹ́tò yí kálé, ẹ̀bá fọn kákó. Ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọdún 13 kó tó wá fi iṣẹ́ ìjọba ńlẹ̀. Ó fi iṣẹ́ ìjọba ńlẹ̀. Ọdún 1994 ni ló ṣe bẹ́ẹ̀ ló gbájúmọ́ iṣẹ́ tíátà pé kíní èyí tó jẹ ẹ̀jẹ̀ ń gbájúmọ́ iṣẹ́ yìí o. Àsìkò ìgbà yẹn orílẹ̀-èdè Nàìjíríà àwo àgbéléwò ti ń wọlé. Àwọn ilé ìta máa ń yí olókùn tá a yí yíyí un, ó ti ń dé ńgbà náà pé ká máa lọ sórí ìtàgé kiri, èyí ò ti ń dínkù. Tẹ́ǹdé eré Yorùbá ní mọ̀ ń ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, dẹ̀ jẹ́ pé náà máa ń kọ̀ tán. Ọdún tó lò léré orí ìtàgé tíátà sinimá àgbéléwò mọ́ra wọn ó lé lógójì ọdún. Àwọn eré tó gògó dẹ̀ ti ṣe tá a bá ní àkà ó lé lọ́ọ̀ọ́dúnrún 300. Mélòó la fẹ́ kà léyìn Adépèlé? Ṣàgbélèkú la fẹ́ sọ? Ṣé Dr. Brown la fẹ́ sọ? Àbẹ́kún Ayọ̀, Àbówó Blow, Àbọ́mọ Ghetto, Àbí Bánkà Láàtì, Àbọ́mì, Àbáníkúlápó, mélòó la fẹ́ kà? Akọ́ni lògògó yẹ pé ó máa ń feré rẹ̀, ó máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Máa feré rẹ̀ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ó lè rógògó níbi wọn ti ń bóbìnrin ṣeré ẹlẹ́sìn mìrìn ló inú sinimá. Ó lè rí níbi a ti ń daṣọ borí pẹ̀lú obìnrin olóbìnrin nínú fídíò. Ẹ̀kọ́ wà nínú eré rẹ̀. Ó gbà wọ́ọ̀dù ọdún 1997. Ó gbà wọ́ọ̀dù gẹ́gẹ́ bí Best Actor of the Year látàrí ipa tó kó nínú eré Owó Blow. Ó gbà wọ́ọ̀dù. Ipa tó kó nínú Aníkúlápó gan kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn.

àbá ni a máa ka eré tó ti ẹ̀ ti kópa ọ̀pọ̀ pọ̀ pọ̀ pọ̀. Ọwáyé óráyé gbé ọwáyé óráyé ṣe. Ìyá tó bí àwọn bèjì mẹ́rin ìníyá rẹ̀ bí gbogbogbò nìkan ló ṣẹ́kù. Bàbá rere ló jẹ́ sáwọn ọmọ rẹ̀, ó dúró tàwọn ọmọ rẹ̀, ó dúró tì wọ́n. Kò torí pé ìlú mọ̀ ń ká ni mí, kó má rí táwọn ọmọ rẹ̀ rò, kò jẹ́ kíṣẹ́ kó pa ti mọ̀lẹ́bí rẹ̀ lára. Ó ń bá wọn ṣeré, ó ń bá wọn yọ̀, ó ń bá wọn ṣe bó ṣe ó ṣe. Kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe dáa tó, kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe wúlò tó. Bó pẹ́ bóyá náà èèyàn ó bá tiẹ̀ lọ ni. Àwọn ará akọni tó yẹ ká sọ̀rọ̀ nípa rẹ̀ tá a lè rí mọ́. Yàtọ̀ sẹ́rẹ̀ tíátà, ó máa ń ṣẹ̀sà, máa ń ṣẹ̀sà dáadáa. Ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ tá a wà yìí ló dágbére fáyé o látàrí ààrùn jẹjẹrẹ. Bí ẹ àárín ọjọ́ márùn-ún síjọ́ táwọn mọ̀lẹ́bí rẹ̀ sọ ọ́ di mímọ̀ pé nǹkan báyìí báyìí o, ìní bàbá wa ń bá fínra o. Bí àárín ọjọ́ márùn-ún ìní ó dágbére fáyé o. Wọ́n dẹ̀ ti ṣín sílùú rẹ̀ níláàrọ̀ lọ́jọ́ kejì tí ń ṣe ọjọ́ kẹrìnlélógún oṣù kẹjọ. Ọlọ́tẹ̀sáfẹ́fẹ́ rẹ o, gbogbo àwa tá a wà láyé náà a ní kánjú kú o, a ní fàràsínú kú láṣẹ ọlọ́ọ̀lẹ́ dùnmọ́ ẹ. Ẹ̀yọ́ ajẹ́ ń kò lọ́dọ̀ ògògó, ẹ̀jẹ̀ ń wá sílùú Ìbàdàn, ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ nípa jagunjagun wa. Jagunjagun wa nílùú Ìbàdàn ń bí akọni ni. Ọ̀dẹ́rìn lọ balógun ìlú Ìbàdàn, balógun ọ̀hún ló dípò rẹ̀ mú láàrin ọdún 1850 sí 1851. Lẹ́yìn ikú Ẹba Olúyọ̀lé, ọdẹ́rìn lọ ńlọ́jẹ́ balógun fún Ẹba Olúyọ̀lé gbà náà. Òun ló tọ́ ló yẹ kọ́ bọ́ sípò baálẹ̀ gbà náà. Ṣùgbọ́n torí ogun tó fẹ́ jà, torí ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ogun, kò láǹfààní àti wọlé sípò baálẹ̀ ọ̀hún. Wọ́n pè fún ó lóun ò ṣe ni o, lóun ò ṣe. Akọni tá a sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ yìí tá a lè fọwọ́rọ́ sọ́yìn nínú ìtàn ilẹ̀ Ìbàdàn,
ta gbọdọ fọwọ rọ sẹyin ni. Lóòótọ́, àwọn olóyè kan wà tó yẹ pé a fẹ́ lè sọ wípé ipò òye wọn ó ju ti ọdẹ́rìn lọ lọ. Ṣùgbọ́n látàrí ìṣọwọ́ṣígun ibà olúyọ̀lé, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè olóyè tí kò wọ́n ga ju tọdẹ́rìn lọ lọ, ọ̀pọ̀lọpọ̀ wọn ni ló ti bógun lọ. Ìdí rèé tí ò fi fẹ́ sí ẹni tí ó bá ọdẹ́rìn lọ fà á tó bá ní ọ̀hún ọ̀jẹ̀ bá lẹ̀.

lásìkò gbà yìí lára àwọn ìgbésẹ̀ tó yẹ pé ọdẹ́rìn lọ gbé tó sọ́dà kan ni. Ó jagun, ó ṣẹ́gun. Kọ́dẹ́rìn lọ tó jẹba lógun jẹ́ kí n tún yà níbi yìí kó o tún lè mọ̀. Kó tó jẹ balógun gbà náà. Bá ń kọ́lé alẹ́sìn lọ́yẹ́. Èyí ni balógun. Kó tó wá di pé ọ padà wá kan ọdẹ́rìn lọ lẹ́yìn ikú bá ń kọ́lé alẹ́sìn lọ́yẹ́. Àsìkò tọ́dẹ́rìn lọ wá jẹ́ balógun yìí. Òun ló kó àwọn ọmọ ogun lẹ̀ bàdàn sòdí ó. Pé ọ yá ká lọ rèé ṣígun bò wọ́n. Ogun ẹlẹ́ẹ̀kejì tó wáyé láàrin Ìbàdàn àti Ìlọrin. Òṣogbo ló ti wáyé ńgbà náà. Kí ìyá ń bẹ̀ bàrà. Ọdẹ́rìn lọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ìlọrin ni ló ti kọ́ṣẹ́ ogun. Ọmọ ẹ̀yìn ni ló jẹ́ Sáfànjá. Ọ̀gbọ́ àrí àrùnà káká ǹfọ̀ Àfànjá. Tó tẹ̀dó sí Ìlọrin tó jẹ́ pé òun àti aláàfin Aólẹ̀ mo ti sọ̀tàn náà rí o. Tó yẹ pé òun àti aláàfin Aólẹ̀ wọ́n jọ fàlàkà dí. Tọ́ wá lọ mú Álímì tí ń ṣe Fúlàní tó mu mọ́ra. Tọ́ jọ wá ṣí gúnbò wọ́n lọ́yọ̀ọ́. Abẹ́ Àfànjá Ìlọdẹ́rìn lọ wà Nílọrin. Ìgbà táfànjá kú Ìlọdẹ́rìn lọ padà lé. Gbogbo báwọn Fúlàní ṣe máa ń jagun. Gbogbo àràtán máa ń dá gbogbo ọwọ́ ìjagun wọn. Ìlọdẹ́rìn lọ ti mọ̀. Nígbà tí wọ́n wá ṣígun wọ òṣogbo yìí tó jẹ́ pé wá kó àwọn jagunjagun sòdí tán wá lọ rèé kojú Ìlọrin. Wọ́n ti mọ àwọn wiki pointi wọn bá àṣà àwọn olóyìnbó tán ti lè mú wọn. Wọ́n ṣẹ́gun, wọ́n jà wọ́n ṣẹ́gun ọ̀hún o. Lẹ́yìn ogun, ó tún kó àwọn jagunjagun Ìbàdàn sòdí. Wọ́n tún jà kojú Iléṣà. Wọ́n jà kojú Iléṣà nígbà náà láti lè gba òṣogbo lẹ̀. Pé ìyà tí ń jòṣogbo lọ́wọ́ Iléṣà yìí ọmọ kọjá bìkìá fù. Pé ọkọjá àfaradà ọkọjá rẹ́dẹrẹ̀dẹ́ o. Ẹ lọ́mọ wò mí nìkan ní Fésíbúùkù Olúṣadé Olújọkẹ́ Arámìdé Oṣé o. Bàbá onítẹ̀kálẹ̀ ọ̀dàgbà o. Mustapha Adéyẹmí Kàbírù ọmọ ṣeun mọ́ráwọ̀ rẹ̀. Adéwùmí Kàṣìmù Adékàṣì láti ní gàràjì. Adékàṣì Kàṣì yóò lówó lọ́wọ́ o. Àbí kí náà ń pè ní Kàṣì ná owó kọ́hun. Yọ́ kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Sunday Gbénlé o ṣeun o. Ìbànújẹ́ ò ní dé bá ọ. Ẹ mọ bá ń sí ààrẹ, ẹ̀yẹ́ kí gbogbo ayé mọ gbọ́tàn yìí. Samson Olúwaṣeun yọ́ọ̀yì ọkọ̀ ní yẹ̀ẹ́lẹ̀. Òkò àjẹ́ ò ní bà ọ́ tí ò ní bàjẹ́ o. Ẹ̀yẹ́ àpàrà sínú ìtàn ọdẹ́rìn lọ. Kọ́ lè mọ̀ wípé àwọn akọni Bẹ́ńbàdàn.
ló bá wọn àsìkò tí mò ń sọ yìí. Ògún ti kó wọn lọ́yọ̀ọ́ o. Yín ni Ìbàdàn fi wá dúró. Bí ibi tí ó mọ gba gbogbo lẹ̀ Yorùbá lẹ̀, torí tí ìbá ṣe tọ dẹ́rìn lọ. Àwọn Fúlàní Sokoto láì gba Sokoto Kálífèètì, wọn ò ní wọn ò kó gbogbo lẹ̀ Yorùbá mọ́ra wọn gbà náà o. Ṣé ń tẹ̀lé mi? Bẹ́bàṣẹ̀ yí sí ìtàwọn akọni lẹ̀ ń gbọ́ nìkan ní West Radio 89.3 FM. Pẹ̀lú Tèmítọ́pẹ́ Ọláwọlé, ọmọ bàbá Ṣàpọ̀nì, MC Noodles ni ó. Nígbà ń kógun lọ, Iléṣà ń gbà náà. Wọ́n ṣẹ́gun ọ̀hún. Láti bẹ̀, ọ̀dẹ́rìn lọ tún kó àwọn èèyàn ṣòdí nínú àwọn jagunjagun. Ó kó wọn ṣòdí. Kírípà, kírípà, kírípà, kírípà, wọ́n mọ̀ gẹ́ṣin wọn o. Ó dé Èkìtì, wọ́n lọ fi gbèjà Ọ̀tún Èkìtì ńgbà náà. Ọ̀tún Èkìtì ọ̀hún náà, Ìlọrin, ìlókògùn jà wọ́n o. Torí wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ ńgbà náà yan àwọn Fúlàní ọ̀hún nígbà tí rẹ́yìn Àfọ̀njá. Ọ̀yọ́ ti lọ, wọ́n tún gbórí wọ àwọn ilẹ̀ Yorùbá tó kù. Ẹnìkan ti ṣẹ́gun wọn ní Òṣogbo. Àwọn tó tún lọ kojú wọn lọ́tùn Lẹ́kìtì, wọ́n tún lọ ṣẹ́gun wọn bẹ̀. Ọba Alára tìlú Àrà ńgbà náà wọ́n yọ. Ó rí pé àwọn jagun, wọ́n tún dádé padà fọ́ba. Ìtàn yóò wá ní kún, kò ní dùn. Tá a bá sọ débi pé ọ̀dẹ́rìn lọ wà lára àwọn jagunjagun mẹ́fà tó ń dìtẹ̀ pọ̀ mọ́ Ibà Olúyọ̀lé. Ó wà lára àwọn mẹ́fà ọ̀hún. Ṣùgbọ́n gbà ó yá, mẹ́rin nínú wọn láwọn ò jà mọ́. Ó wá ku àwọn méjì. Akínlùyì ìbẹ lára wọn. Lájúbú ìbẹ lára wọn. Àwọn méjì òun ló ṣẹ́kù. Pé àwọn inú àwọn odò sí ba Olúyọ̀lé o. Ṣùgbọ́n àìlè gbàgbé àbí yí ọkàn wọn padà òun náà ló padà yọrí síkú wọn o. A lọbẹ̀ òun lálẹ́ yìí, akànyà ń bẹ̀ ni. Òkè Ogun, ìlọdẹ́rìn lọ fẹ́ ṣígun lọ. Nígbà tó fi pé kó wá jẹ baálẹ̀ lẹ́yìn ikú Ibà Olúyọ̀lé. Ó lóun fẹ́ lọ jagun. Tóun bá fi lè jẹ baálẹ̀, òun ní lè jagun, òun fẹ́ lọ jagun yìí. Àwọn ìtàn tá a gbọ́ míì gé oyé wa pé torí ó fẹ́ kó ọrọ̀ láti ibi ogun tó fẹ́ lọ jà kó kẹ́rúkẹ́rù. Kó tó di pé ó jẹ baálẹ̀ pé òun ló ṣe kọ́kọ́ fẹ́ lọ jagun ọ̀hún. Ó lójú ogun ọ̀hún lóòótọ́ o, ọjà ọṣẹ́gun.
àpèrè balẹ̀, wọ́n fi ilẹ̀ dé tó fi lọ tó fi dé o. Ó kẹ́rù ó kẹ́rù ó kó gbogbo nǹkan ó kó wọn wá sílẹ̀ Ìbàdàn. Ó dé lẹ́yìn bí oṣù díẹ̀, ó dé padà sí Ìbàdàn látòkè ògùn. Àwọn ni ó ti dá o. Àsìkò wá tó ká ṣe wúyè fọ́dẹ́rìn lọ kó di baálẹ̀ ilẹ̀ Ìbàdàn o. Nígbà wọ́n á ṣe gbogbo ètò ọ̀hún lọ́wọ́ o. Wọ́n ṣe lọ́wọ́ ọjọ́ ọ̀hún gangan náà, ilẹ̀ ọ̀dẹ́rìn lọ dágbére fáyé o. Àwọn míì ní bóyá ń pa ni wọ́n fún májèlé ni bóyá nǹkan àwa ò mọ o. Àwa ò mọ̀ níbo wá kú.

0: Anebo adere lo kwon. An wa yan. Ope agbe wipe kon wa je bale ropo re lori apere. Ere adere lo nbe ni bere. Ko fi gbogbo ara jina si mapo nbe ni bere. Àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn ò fi wára jìnà sí agbègbè ọjà ọba wọn. Tẹ́ ẹ bá débẹ̀ ẹ tún lè bẹ̀rẹ̀ sí i. Àwọn èèyàn kan ń bèèrè pé bàbá onítàn ẹ mú tàn lágelú wà, ẹ mú tàn báṣọ̀rún ìbíkúnlé wà, Ògúnmọ́lá. Mo ní gbogbo àwọn ìtàn yín láti mú wá rí. Ẹ fún ṣe tá a ní wúrà gan àti sọ́rí. Bẹ́ẹ̀ ni. Aṣọ ti ààrẹ látòòṣà náà. Aṣọ tààrẹ látòòṣà. Kí n tó kò lórí ìtàn ọdẹ́rìn lọ. Ìlú Òṣogbo ò lè gbàgbé ọdẹ́rìn lọ o. Wọn ò lè gbàgbé rẹ̀. Agbolẹ̀ kan sì wà gan lóṣogbo rẹ pé wọ́n fi sọrí ọdẹ́rìn lọ dòní torí ipa tó kó. Yàtọ̀ sí ti lù léṣà ogun jálumi ọjà ńbẹ tọ́ràn wọ́n lọ́wọ́ gan. Ẹ mọ̀ pé ńgbà táwọn Fúlàní tán ti gbà lọ́rin un. Wọ́n wá ń ṣàǹbọ̀, wọ́n ń ṣàǹbọ̀ ni. Lẹ́yìn ikú Àfọ̀njá. Àwọn akọni bẹ́ o. Àwọn akọni wà. Àwọn èèyàn ní bàbá onítàn. Làkánlẹ̀ ẹ bá ṣọ̀tán rẹ̀. Lájúbú elépo ẹ̀yà àfẹ́ mọ gbogbo ìtàn ọdá àásọ̀tán gbogbo wọn ọlọ́ọ̀ní pa wá. Àwọn bàbá àwọn ìyá tán fún wa láwọn ìtàn yìí náà ọlọ́ọ̀ní pa wọn o. Ẹni míì tó ní kí n sọ̀tàn àjà yóò gorí ẹ̀fọ̀n ọdá. Àṣọ. Àṣọ gbogbo ẹ̀. Ẹjá tún kò ń bẹ̀. Ẹ ti dèyún. Ọjọ́ yìí ń sáré o. Ọjọ́ yìí ń sáré. Ẹjá kò ń bẹ̀ hùn. Ẹjá débi àtùpá olójú mẹ́rìndínlógún tí ń bẹ lóṣogbo òrùkí. Àtùpá olójú mẹ́rìndínlógún ọ̀hún inú ààfin àtá ó ja ni lọ́wọ́. Ó yẹ pé ó ń sàmì ara àwọn kan tó ní ṣe pẹ̀lú àṣà Yorùbá ni àtùpá olójú mẹ́rìndínlógún. Ó ń bèrè pọ́ ibo lòṣogbo wà. Òṣogbo ń lolúùlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó gbẹ́yìn ọmọ òṣogbo òrùkí ọmọ àsálà. Òṣogbo ìlú aró. Mo kíyàn ẹ kalẹ̀ o. Báńkì bàbá mi àtàwọn tìlú òṣogbo. Àtìgbà olójú mẹ́rìndínlógún yìí. Ẹ ń bẹ láàfin àtàwọn. Ó jẹ́ pé ibi a ti máa ń lò ó. Ìwúlò rẹ̀ bí ètùtù ló sábà máa ń wà fún lọ́dọọdún níbi ọdún Ọ̀ṣun Òṣogbo ni ó. Pé wọ́n ń taná sáwọn àtùpà ojú tó ní mẹ́rìndínlógún. Ó yàtọ̀ sí wípé àṣà pé a kàn fẹ́ fàṣàrán nìkan o. Ó nítumọ̀ tiẹ̀ nínú ẹ̀mí, ó ń sàmì ọ̀pọ̀lọpọ̀ nǹkan iyì ẹ̀yẹ ilẹ̀ Yorùbá ni. Lẹ́yìn tanná sátùpà yìí, ẹ̀mí tó máa ń tẹ̀lé lásìkò ohun. Ìwo pọ́pọ́ ni o, ìwo pọ́pọ́. Bí ìgbà tán bá ń fọ̀ lú mọ́, eléyìí máa ń wáyé ní bí ọjọ́ díẹ̀ tó bá súnmọ́ àṣekágbá ọdún ọ̀sùn òṣogbo. Ojú mẹ́rìndínlógún ìlàṣùpá yìí ní tán ti ń bepo sí i. Ó dẹ̀ lówùú ọmọ àwọn àtùpà àtijọ́ ọ̀hún. Àwọn èèyàn wá ń béèrè pé kí ló dé tó fi jẹ́ pé ojú mẹ́rìndínlógún làtùpà yín ní. Jẹ́ ìṣàlàyé rẹ̀ fún ọ. Ojú mẹ́rìndínlógún ó ń rọ́pò odù ifá mẹ́rẹ̀rìndínlógún. Ṣọ́kì mọ́ kà fún ọ, ìmọ̀ jẹ́ ń lọ bẹ̀ lálẹ́ yìí. Ojú mẹ́rìndínlógún náà ó tún wá ń sàmì àwọn òrìṣà Yorùbá pàtàkì pàtàkì kọ̀ǹgbẹ̀ kọ̀ǹgbẹ̀ mẹ́rìndínlógún. Ṣé kí n tún kà á? Mi ì tí ì ní lọ bẹ̀. Tẹ́ǹdé ìdí pàtàkì ojú mẹ́rìndínlógún àtùpà èrè ìtumọ̀ rẹ̀ rèé o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ilẹ̀ àtùpà olójú mẹ́rìndínlógún yìí ni ló ti wà ní àfin àtàújà. Ìtàn tá a wá gbọ́ ó wá jẹ́ óyé wa wípé ọ̀kan lára àwọn tó tẹ ìlú òṣogbodò, mo ti sọ̀tàn òṣogbo rí o, ọ̀kan lára àwọn tó tẹ òṣogbodò ọlọ́dẹni olùtìmẹ́yìn rántí ìtàn rẹ̀ nígbà àmọ́sọ́ lọ́dún tó kọjá. Olùtìmẹ́yìn yìí ló dẹ̀gbẹ́ lọ, ó lọ nù gbóngbà náà. Ó lọ, ó wá rí àtùpà yìí olójú mẹ́rìndínlógún yìí. Ìlàwọn ẹbọra yìí náà bẹ̀rẹ̀ sí ní jó yípo rẹ̀, náà ń jó yípo rẹ̀. Lásìkò yìí, ìní ó fi wá gbé àtùpà yìí wọnú ìlú wá o. Ẹgbọ́, ọ̀ṣun, òrìṣà ọ̀ṣun lọ́ṣọ́gbó ṣe mọ̀ pé mo ti sọ̀tàn ọ̀ṣun náà rí, mo sọ̀tàn rẹ̀ rí. Ọ̀ṣun, ọya, mo sọ̀tàn rẹ̀ rí pé tìyálé tìyàwó ná jẹ́ sí Ṣàngó àtúpadà bẹ̀ mọ́ lálẹ́ yìí. Ẹ máa di àwọn ìtàn tí mò ń fún yín o. Ọjọ́ ń bọ̀ tá a ṣe ìpàdé àwọn olólùfẹ́ bàbá onítàn, tá a jókòó. Gbogbo ìtàn tí mò ń sọ fún yín ẹ wà máa sọ gbogbo rẹ̀ fún mi. Ẹni bá ti sọ tó sọ dáadáa, bóyá mọ́tò ní ọ̀jẹ̀ kan mọ̀. Òrìṣà ọ̀ṣun ni ló wá sọ fún wọn ńgbà náà wípé lọ́dọọdún àtùpà yìí ẹ máa fi ṣèrúbọ fún mi o. Láti ìgbà náà dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ọdún ọ̀sùn òṣogbo. Ọjọ́ yìí ti ń lọ. Ìwádìí wájú óyé wa wípé tá bá ti tanná sátùpà yìí láti ìrọ̀lẹ́ yóò jó ní gbogbo alẹ́ òun tílẹ̀ ó fi mọ́. Àtàújà tí ìṣọba òṣogbo ìní ó kó àwọn olóyè àwọn abọ́ rẹ̀ ìní ó kó wọn ṣùdí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ilé ọlọ́ba tí ìdílé wọn ń jọba. Àwọn ni wọ́n jọ ṣètùtù yìí, wọ́n jò yípo rẹ̀, wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe ṣe. Iná tán bá tàn sí wọn ni yóò wá jó tílé òfin mọ́. O ní kí ni ìtumọ̀ rẹ̀? O ní ìtumọ̀ o. Iná ẹ̀mí nù. Ó tún dá lórí ààbò, ó dá lórí ìbùkún fúnlù ọ̀hún fáwọn èèyàn rẹ̀. Àlàáfíà kéku máa ké bí eku, kẹyẹ máa ké bí ẹyẹ, kọ́mọ èèyàn máa fọ̀n bí ọmọ ènìyàn. Ẹ lè lọ́bẹ̀ ẹ lọ ṣèwádìí o, ẹ lè lọ́bẹ̀ ẹ lọ bèrè wò, ẹ lọ fojú lóúnjẹ. Ó rán wa létí pé àṣà Yorùbá lágbára, àwọn nǹkan tó ní kìmí ń bẹ nínú àṣà Yorùbá. Àtùpà olójú mẹ́rìndínlógún ti ń bẹ láfin àtàújá, kì í ṣe àtùpà lásán o. Ó ń sàmì ìgbàgbọ́ táwọn bàbá wa ní, ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ń ṣe ojú òpó lẹ̀ fún pẹ̀ka àbí méjì, kí n wá gbà bẹ̀, kí n gbà bẹ̀ dé ẹ̀yìn ọ̀dọ̀ Lisa bí torí bàbá tó pè mí un. Mo ti ṣe nìlérí fún un pé ìbáṣọ́ ìkàn sáré para fúré èjì rẹ̀ ni o. Torí mo ti sọ́rí ìní dúró pọ̀ lórí ẹ̀ ọjọ́ ti lọ. Bàbá onítàn fẹ́ lọ sùn. 0916-893-1000 0916-893-1000 Bódẹ̀ jẹ́ 0915-33-34-893 Kódẹ̀ jẹ́ 0911-34-893 Lójú òpó Facebook West Radio 893 FM fan page. Àwọn ojú òpó tó wọ bí lálẹ́ ire o, àwọn ojú òpó tó wọ bínú. Lójú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ jẹ́ kí n gbà á, kí n sáré lọ sọ́dọ̀ Lisa bí. Ìtàn Lisa bí, ó sàmì ṣọ̀kan, ó sàmì ẹ mọ̀ ká lẹ́ o.
1: Hello.
0: Hello, ẹ mọ̀ ká lẹ́ bàbá mi.
1: Hello.
0: Hello, ẹ ti wọlé o.
1: Hello.
0: Bàbá yìí ò rí lò. Hello. Ẹ tún mi pẹ̀ dákun o. Ojú òpó ni o, èmi ń gbọ́ yín, ẹ̀yin lẹ̀ gbọ́ mi o. Lisa bí ìtàn rẹ̀. Hello, bàbá mi, ẹ kalẹ̀ o.
1: Kalẹ̀.
0: Ẹ ra ṣá o, kálàáfíà ńlẹ̀ wà. Kí lẹ pè é?
1: Láìdí Adéṣẹ́gun látàbí
0: òkúta. Láìdí Adéṣẹ́gun látàbí òkúta, ẹ mọ̀ ṣeun.
1: Èmi ni mo pè yín láàárọ̀.
0: Tẹ́ ẹ lẹ́fẹ̀ẹ́ gọ́tàn Lisa bí.
1: Bẹ́ẹ̀ni, inú mi dùn bẹ́ẹ̀ sọ pé màá bá wa sọ. Ẹ ṣe,
0: ẹ ṣe
1: mo dúpẹ́.
0: Ẹ ṣeun.
1: Orí yín ò ní dàrú, ayé àtúbọ̀ máa fẹ́ràn yín.
0: Àmì o, ẹ ṣeun, ẹ ṣeun. Bá a sọ fáwọn èèyàn wa lábẹ́ òkúta kan mọ́ gbọ́ wa dáadáa o.
1: Mo ti gbọ́ o, mo ti gbọ́ olólùfẹ́ yín lè ní.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun o, ẹ ṣe o. Ọdá o. Ẹ ṣe. Hello. Ẹ mọ̀ ká lẹ́ bàbá mi.
1: Kálẹ̀ orúkọ mi dílé àjà láti lógún ẹ̀rọ ẹni àtìpà olójú
0: mẹ́rìndínlógún.
1: Ọ̀tún.
0: Bẹ́ẹ̀ ni bàbá mi lóṣogbo látàójá. Àfin àtàójá.
1: Hello.
0: Bàbá yìí ò rí lo. Stephen. Bàbá yìí ò rí lo. Bàbá ẹ mọ̀ bínú o. Ojú òpó ni o. Ẹ lè pojú òpó mi. Ẹ lè lo 0915-33-34-893. Bàbá mi, mò ń gbọ́ yín. Mo dẹ̀ wá ń gbọ́ yín o. Ẹ mọ̀ sọ̀rọ̀ yín bí á ojú òpó ni. Hello.
1: Mo ní ẹ̀mọ̀ lórí ẹ̀rọ bọ̀ láyọ̀. Ẹ̀mọ̀ lórí ẹ̀rọ bọ̀ láyọ̀.
0: Àmì bàbá mi.
1: Kẹ̀kẹ́ sọ ni
0: ẹ̀ ṣeun. Ẹ ṣeun. Mo rò pé ẹ fẹ́ bèèrè ìbéèrè nípa àtìpọ̀ lójú mẹ́rìndínlógún ni.
1: Ẹ̀mọ̀ fẹ́ bèèrè àtìpọ̀ ni lójú mẹ́rìndínlógún.
0: À ń bẹ láyọ̀ láàfin àtàójà. Ẹ tẹkọ̀ létí, ẹ lọ wò ó. Ẹ lọ fojú lóúnjẹ. Ẹ lọ fojú lóúnjẹ.
1: Ọ̀tọ̀bìnrin
0: ni ẹjọ́ kúrò náà
1: fà.
0: Ẹ ṣeun. Ẹṣeun bàbá mi. Ẹṣe o. Ẹ jẹ́ ìrìn pápá àpáti sáré dèlú ẹ̀gbá. Ẹ jẹ́ ìrìn dẹ́gbàá.

ìṣọ̀kan tí ń bẹ láàrin àwọn èèyàn lẹ́gbà àwọn ọmọ ẹ̀gbà tó jẹ́ pé wọ́n ń jara wọ́n yàn. Bí kan bá ti ní báyìí sí èkejì ó máa ní bá wà. Ẹ̀gbá méjì jara wọ́n yàn, ìṣọ̀kan ń bẹ láàrin wọn ni. Ìfẹ́ ń bẹ láàrin wọn ni. Ìboro ti a ṣàn wá, a lè tọpasẹ̀ rẹ̀ dọ́dọ̀ lísà bí agbògbò àkàlà. Ànífẹ́ tí ń bẹ láàrin wọn lẹ́gbàá òun bá wù ú dáadáa. Àtọ̀dọ̀ lísà bí ló ti wá. Torí àwọn gan, wọ́n máa ń pe ara wọn ní ẹ̀gbá ọmọ lísà bí.

Tunde Yusuf Rahimi mo rawo re nikan ni Facebook o o seun o yo yo ko ni ye le keri le sabi o itan je oye wa pe jagun jagun ni baba re oko se ogun lowo baba re ṣùgbọ́n àgbẹ̀ ìlọ́yàn láàyò àgbẹ̀ lọ́yàn láàyò ilẹ̀ ọ̀yọ́ nígbà náà dẹ̀rẹ́ àwọn ọ̀yọ́ mèṣì bàbá lọ́yọ́ mèṣì bíi àwọn afọbajẹ méje wọ́n fi àwọn ìlú lápé wọ́n fi àwọn ìlú lápé ńgbà náà ìjàyè ni gbágùrà ni ìgbẹ̀yìn ni bẹ́ẹ̀ wọ́n fi àwọn ìlú lápé àwọn tán máa ń rán látọ̀yọ́ ńgbà náà àwọn ìlàrí ni àwọn ìlàrí hun wọ́n máa ń jayé fàmílétè ntutọ́ wọ́n máa ń ṣe bó ṣe wù wọ́n wọ́n gbowó wọ́n gba àwọn nǹkan oko wọ́n kẹ́rù wọ́n kẹ́rù wọ́n kó gbogbo nǹkan bó ṣe wù wọ́n iná ṣe ẹni ó wù wọ́n iná pa ẹni ó wù wọ́n iná ń dá sí lisa bire itoku lo ti wa itoku ara be okuta ni ṣugbọn agbegbe ti n gbe igbẹyin na pe be igbẹyin yi ni isin o ti wa wa nibi agbègbè gúúsù abẹ́òkúta kọ́ná pinmọ́ òun ṣé mo sọ fún yín pàgbẹ́ ni ìgbà tó wá wò wípé ìyá táwọn ìlàrí ọ̀yọ́ tán fi ń jẹ wà yìí ó ti pọ̀ ju kí la lè ṣe kí la lè ṣe tá a fi lè gbára wa lẹ̀ ọ̀rọ̀ ń ti sú gbogbo àwọn ènìyàn ó ti sú gbogbo àwọn ọ̀tọ̀kùlúùlú wọ́n ti ń gba kámú tán bá ṣe ń dé báyìí kán tiẹ̀ tó béèrè gan lọ́n ti ń gbé lé wọn lọ́wọ́ ẹgbà ẹ mọ̀ ń gbé lọ́wọ́ ṣiṣẹ́ wọn ti wá dàbí ọ̀lẹ wọ́n ń ṣiṣẹ́ kàn lára wọn gbogbo wọn ti sọ̀rọ̀ tí nù pé bá kò ṣe mọ́ bá lọ́rèé kò sí wọn lè ṣe sí o ìní lisa bí ó wá kó àwọn ọ̀dọ́ tán sán ogun ó kó wọn jọ ó ní ẹjẹ́ á ṣe kinní ọ̀hún bíi ẹgbẹ́ káwo bá ṣe mọ́ rara wa lọ́wọ́ pé àgbẹ̀ ń gbogbo wa tóko tiẹ̀ bá dí gbogbo wa ó kóra wa lọ á lọ bọ́ roko tába ti kú olóko tiẹ àbọ̀ sóko ẹlòmíì tába ti kú olóko tiẹ àbọ̀ sóko ẹlòmíì gbogbo àwọn oko tán wá ń yà sí yìí civic gutterson gbogbo àwọn oko tán ń yà sí yìí ìní lisa bí ti ń ṣiṣẹ́ takuntakun yóò ṣiṣẹ́ kọjá ẹni tó loko gan yóò ṣiṣẹ́ kárakára ojúkọ má ti sun o tó yẹ pé gbogbo wọn náà ti wá ṣèlérí pé ọjọ́ tọrọ bá kan iṣẹ́ ti lisa bí ìdára ìgbà tí gbogbo wọn wá pè bí léèrè pé lisa bí gbà ọlọ́kadì ọ̀rẹ́
gbà ọ lọ kájọ rẹ gbà ọ lọ gbàjọ tiẹ ẹ ṣe àṣe sùúrù ẹ ṣe àṣe sùúrù ẹ ṣe àṣe sùúrù wa mọjọ òun ti fẹ gbàjọ ń o ṣùgbọn àjọ tí mo fẹ gbà yìí ogun lẹfìn bá mi jà o à ń roko ṣe á jẹ pà ń jagun ogun lẹfìn bá ń jà o ẹ rí àwọn ìlàrí tán kógun jà wá tán yọ wá lẹnu yìí àsìkò tó ká gbara wa lọwọ wọn o ìní torí oníkálukú wọn dẹ ti ṣèlérí mo kàn ń ge lérèfé lérèfé díẹ díẹ ni o kẹkàn gbọ kókó inú rẹ tó yá ti sọrí o iná fi kóra wọn jọ ń gbà náà láti kojú àwọn ìlàrí ọyọ wọn kógun jà wọn tó jẹ pé wọn pa kúkúrú pa gúgùn. Kógun jà wọ́n gbogbo àwọn tó jẹ́ jagunjagun kànrìnkànrìn ará ọ̀yọ́ wọ́n pa wọ́n o wọ́n gbẹ̀mí lẹ́nu wọn. Torí pé káwọn ọ̀yọ́ kán mọ́ bà tún ṣígun wọ ẹ̀gbá àwọn ọmọ ogun nísàbí tún lọ dúró sí òṣì ẹ̀lẹ̀ tún dúró bẹ̀ pé kábárẹ́nikẹ́ni tó bá lóun fẹ́ wọlé láti ibẹ̀ nípa ni ẹ pa o.

wọ́n rí pé àbó wà. Wọ́n rí pé àbó wà nígbà náà lórí gbogbo àwọn pé ọ̀fọ́ kankan ò fi wùnà gbá o. Kẹ́hìndé kí tọ́lá ṣàṣà kí ń lọ sórí nígbà Lisa bí òun wá fẹ́ lọ tó fẹ́ kú o. Iṣẹ́ ló wọnú igbó lọ tẹ́nìkankan ò dẹ̀ rí mọ́. Tẹ́nìkankan ò rí mọ́. Ìtàn wá jẹ́ ó yé wa wípé Lisa bí òun kò lọ́mọ kò láyá torí pé gbogbo ìgbé ayé rẹ̀ yóò ṣe jagun gbà àwọn èèyàn rẹ̀ lẹ̀. Èyí ló gbájúmọ́ ìyín ò ló wá mú àwọn ará ẹ̀gbá máa pera wọn ní ọmọ Líṣàbí. Ìgbà tí Líṣàbí tó jà fún wa tí ò ti lọ́mọ ó dá gbogbo wa o, ọmọ Líṣàbí ni wá. Mo kàn mú lérèfé díẹ̀ díẹ̀ ni o, títí dọ́dún yìí wọ́n sì ṣe ọdún Líṣàbí. Wọ́n sì ṣe é. Igbó tó wọlé sí ngbà náà àwọn míì á pè ní ojú oore, àwọn míì á pè ní ojú oore ní ibi sango ibẹ̀ nínú igbó òun wà ngbà náà tó wọlé sí tán dẹ̀ gbúrò rẹ̀ mọ́. Eré rẹ̀ wà ní ibi ọ̀nà rádàbá òtútù ń bẹ ní àdátọ́hun. Eré rẹ̀ ń bẹ ńbẹ̀ Líṣàbí ló dúró ohun tó mú dà lọ́wọ́ Líṣàbí mu. Mo kàn sáré yà ńbẹ̀ torí a ti sọ́rí ni o. Ẹ jẹ́ sáré jó eléyìí mọ́ kí n tó mọ́ dágbére. Màá wá fún yín níṣẹ́ àmúrelé. Ẹni àkọ́kọ́ tó bá gbà yóò gba káàdì látọ̀dọ̀ ojúko. Ìtàn ẹyọkọ tó kù tí ń sáré yà ń bẹ̀ kí n tó mọ́ lọ. Dókítà àkọ́kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ Mùsùlùmí Abdulhamid Saka Tinubu ni. Ọjọ́ kẹrìnlélógún oṣù kejì ọdún 1901 iná bí. Ìdílé tẹ́dẹ̀ láǹfààní àti bí Abdulhamid Saka Tinubu sí. Ìdílé ọlọ́lá ni o. Ìdílé olówó ni. Bàbá rẹ̀ ni Saka Tinubu Ọjìmí olókoòwò ni. Abdulhamid Ọlànfàní àti wọ fásitì ní òkè òkun ní Scotland ní Glasgow. Ibẹ̀ ló ti lọ kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn òyìnbó. Ọmọ ọdún 25 ló parí nílé ìwé òun. Ọdún 1931 ló wá padà sílùú Èkó. Ó wá fi bẹ́ẹ̀ di oníṣègùn dókítà tí ń tọ́jú àwọn èèyàn. Ìtàn jẹ́ ó yé wa pé yàtọ̀ sí pé ó jẹ́ dókítà yìí ó tún nífẹ̀ẹ́ àwọn eré ìdárayá. Ká mọ́ rìn ká mọ́ ṣe àwọn eré ìdárayá òun ó nífẹ̀ẹ́ rẹ̀. Títí tó fi wọ bí 100 ọdún tó fi lé 100 ọdún gan. Tó fi wọ 100 ọdún. Ó máa ń rìn àwọn máìlì bíi 10. Ó máa rí pé òun máa ń rìn lójúmọ́. Máa rí pé òun máa ń rìn. Ìgbà tó kú o,

0: ilé ẹ̀kọ́ kan lórílẹ̀ agége wọ́n fi sọ orúkọ rẹ̀ wọ́n pè ní Saka Tinubu Memorial High School. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà iná fi sàmì orúkọ rẹ̀ látàrí ipa ribiribi léyìí tí Saka Tinubu tó láǹfààní àti kó. Mọ́kànlélẹ́rẹ́fẹ́ náà ni ó kó má dàbí pé àyà ń bẹ̀ ọjọ́ ti lọ. Ẹgbọ́n iṣẹ́ àmúrelé ètò ní èèyàn méjì tó bá kọ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ o, àtẹ̀jíṣẹ́ ni ẹ lò bóyá lórí WhatsApp àbí lórí kọ́ọ̀ lórí SMS. Èèyàn méjì tó bá kọ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́, kí ni Yorùbá ń pè ní ìkẹ̀tẹ́ bó ọ̀nà ṣe ń ṣe tó bá jẹ́ voice note lọ́ọ́ ṣe. Èèyàn méjì tó bá kọ́ gbà á yóò gba káàdì látọ̀dọ̀ ojúko. Kí ni ìkẹ̀tẹ́? Kí ni Yorùbá ń pè ní kẹ̀tẹ́? Màá pe nọ́mbà tẹ́ fi ṣọwọ́ sí o. Kí tó bọ́ lọ lórí ètò ìtàwọn akọni lálẹ́ yìí, kí n kíkan lára àwọn olólùfẹ́ bàbá onítàn Aláwodé Yetúndé òní ló ṣọjọ́ òbí rẹ o, Happy Birthday o. Ìgbà ọdún kan ni ọ̀pẹ láyé ojú rẹ ò ní rí bì, ikú yìí pẹ́ta lójú wọn, ikú ò ní pa ó. Láṣẹ Ọlọ́run ò ní kánjú kú o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ṣọjọ́ òbí lénìí, ìgbà ọdún kan ni o. Bí pápá là ń bẹ́ tu, ibi gìlọ̀gìlọ̀ là ń bẹ́ fọ́ o. Àràfi dáńtẹ́rẹ́fẹ́ ìta gbangba là ń béwé ajúlé ti pé. Òjò níṣòwò kó mọ̀ lè ná jà, kókókó báyìí lára ọta ń lè, kókókó lára yóò mọ̀ ń lé o. Kò wá nílé lé akú ara pa láṣẹ Ọlọ́run, Happy Birthday. Bàbá onítàn ti ń lọlé díẹ̀ díẹ̀. Ò bá níṣẹ́ tẹ́ ẹ fẹ́ràn bàbá onítàn, ẹ fẹ́ dà ń béèrè, ẹ̀yin náà fẹ́ ṣúgbà wa lórí ètò ìtàwọn akọni, ẹ fẹ́ fún wa lẹ́bùn, ẹ fẹ́ polongo ọjà yín lórí ètò ìtàwọn akọni, onítàn tẹ́ ẹ fẹ́ ká mú wá lórí ètò ìtàwọn akọni, ẹ pé bàbá onítàn má jẹ́ yín. Bílẹ̀ Ọ̀lá bá tún ti mọ́ láṣẹ Ọlọ́run, ọ̀kan lára àwọn olólùfẹ́ bàbá onítàn náà yóò ṣọjọ́ òbí wòlíì lòun, ọmọ Jésù yóò ṣọjọ́ òbí rẹ̀. Ìgbà ọdún kan ni ó. Láti iléeṣẹ́ West Radio, a kí ọ dáadáa o, Happy Birthday. Ọ̀pẹ láyé o, gbogbo ẹ̀yin ọlọ́jọ̀ bí oṣù kẹjọ, a kì yín o, a kì yín. A ní gbọ́ bí sí yín láṣẹ Ọlọ́run, ọdún tẹ́ ẹ ṣe lọ́dún yìí tàbí tẹ́ ẹ ti ṣe kò ní jáṣe mọ́ o. Fọ́tò tẹ́ ẹ post àbí tẹ́ ẹ ti post fún ọjọ́ òbí yín kò ní délé táwọn èèyàn ó padà lọ́bẹ̀ lọ́mọ fi ṣe RIP o, lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè. Mo bá bá dáwọ́lé ni ó yọrí sí eré. Ìgbà ọdún kan ni o. Happy Birthday Ọlá ní, àkíyàn àkíyàn dáadáa. Àmọ́ níṣẹ́ tẹ fẹ́ràn bàbá onítàn nọ́mbà mi rèé, 081-380-6424. 081-380-6424. Ẹ lè fi pè mí, ẹ lè fi bá mi sọ̀rọ̀ lójú òpó WhatsApp. Ìkéde ìpolongo ọjà, ẹ fẹ́ dáhùn béèrè. Ẹ bá pe bàbá onítàn sí patí yọ̀ wá o. Gbogbo iṣẹ́ tẹ́ bá fẹ́ràn mi láǹfààní àti pè mí. Lójú òpó TikTok bàbá onítàn ni o. Lójú òpó Instagram àtọ̀fíṣíà MC Noodles. Máa lọ lẹ́ni, máa padà wá ń jọ mẹ́jọ. emi ma wa eni ma ba lasun le ledu mare ani damu o ani ri wahala ani ri punju ani ri koro awon eyan ti down eni akoko ta tejise re wole ogba o number re pelu papari pelu 5228 ogba e foruko yin si te ba tin fi atejise sowo o ogba oke eyan kan baun atejise abi loju opo whatsapp kini kete ibo lati ri kini kete ah awon mo ti ta se nbi won ni mo kete steven omo kete agbenu si mike omo kete ori je kuje gbogbo eyin lo mo temi da bo la wole omo baba chaplain mi sinudu si ni mo nje o ma da ni me leju ani mi ni petu arodo abe jagboro lomi eyin ilu petu je sha site 081 380 64 25 44 ka layo ka pade nire ka ma dulo di leyin ara wa mi o fi sinu banuje o mi o de ni ba yin ninu banuje la gboro olohun o da ro o o dojo mejo
1: MC Noodles an gbadun e
2: eto MC Noodles gbogbo wa la gbadun e
3: Eto MC Noodles, ajoma agboni.

lọ́dẹ̀ wọ́n pẹ́lẹ̀ wọ́n bo olúkò yìí mọ́ agbèdègbèjì olúkò yìí ló tún bẹ àtàrí olúkò yìí ó tún bẹ ó járe ni wọ́n bá tún pé olúkò yìí ó ti wọ lọ́dẹ̀dẹ̀ wọ́n tún pẹ́lẹ̀ wọ́n bo olúkò yìí mọ́ agbèdègbèjì olúkò yìí ló tún bẹ àtàrí olúkò yìí ó tún bẹ ó járe ni wọ́n bá tún pé olúkò yìí ó ti wọ ní gbàgà olúkò yìí ni òun ò tí ì tójú orí bàbá òun tó bí òun lọ́mọ wọ́n wá g